0: lọ́nà ọjọ́ wẹ́nẹ̀sì ọba tí kò ní pẹ̀ kú kò ní jẹ́ kí ẹ̀mí ọmọ wa pin o. ó lọ ọdún mẹ́rẹ̀ kí làwa lè wí kí là lè sọ ohun tá a ṣe à lè sọ ni wípé ọlọ́run jọ wá lójú gan ni. ọjọ́ tá a bá pàdé olódún mẹ́rẹ̀ ní ìta ayé wa ti yí padà. ìfàt ó ṣòro láti gbàgbọ́ wípé gbogbo abiyamọ lórí ànúgbà lẹ́nìí. ọba mi tó ṣe lérí ayọ̀ tó sì tún mu jẹ́ gbogbo ilé pariwo gógógógógó. tọba ti gbọ́ tó nǹkan jáde lórí rédíò rẹ tó dẹ̀ jáde tàṣẹ́tàṣẹ́. ó jẹ́ kó ti mọ̀ wípé ẹni tí jésù ti lẹ́yìn fún iṣẹ́ abiyamọ ló ti wà lórí afẹ́fẹ́ yẹn. ọba mi aró kẹ́kẹ́ wọn náà láràmì sí gbogbo abiyamọ pàṣọ fẹ́kẹ́yẹ mọ ni bàbá lábiyamọ ni mò ń jẹ́. mi ò ní nǹkan méjì tí mo bá ṣe lórí afẹ́fẹ́ lónìí. ọmọ rẹ yẹ gangan ni mo fẹ́ gbàdúrà fún. nítorí ẹtí wo ló ń gbọ́ wípé gbogbo làálàá tó ṣe lórí ọmọ padà jà sásán. nítorí ẹtí wo ló ń gbọ́ wípé gbogbo ẹ̀sùn tó ṣe lórí ọmọ ò padà jèrè rẹ̀. nítorí báwo ni ká ṣe sọ wípé ọ̀tọ̀ lẹ́ni tó ro kà ọ̀tọ̀ lẹ́ni tó ń jọkà ọ̀tọ̀ lẹ́ni tó gúnyán ọ̀tọ̀ lẹ́ni tó ń jẹyàn ọ̀tọ̀ lẹ́ni tó kọ ẹbẹ ọ̀tọ̀ lẹ́ni tó ń kéré oko ọ̀tọ̀ lẹ́ni tó fi rora rọbí ọ̀tọ̀ tó wá lẹ́ni tó fi ẹ̀rín jẹ èrè rọbí. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ẹni tó ṣe ẹ̀gúsí ló yẹ kó jẹ ọkà. jẹ́ wá ṣe ní kí ẹgá kí ìran má jẹ̀mú sí àṣẹ tó lóòní jẹ wọn mọ̀. nítorí òòrùn àti òṣùpá dúró ní ajá lónìí ogun tó lóòní jẹ wọn mọ̀ ó yẹ dákẹ́ jẹ́lẹ̀ ni o. àlọ́ òní jóúnjẹ ọmọ nìkan wàá jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ o. kò ní koro lẹ́nu rẹ o. sọ́ọ̀bà ń dúró jóúnjẹ ọmọ nínú ìran rẹ wàá dúró jẹ. ìṣí àwọn ọmọ rẹ yìí yóò padà sojú rẹ. làálàá rẹ lórí àwọn ọmọ yìí ò ní já sásán. lọ́jọ́ ìnáwó ayọ̀ ọmọ rẹ ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe. ojú kì í pẹ́ sí kí ìsín má là ọ̀ràn máa là fún wa tọmọ rẹ. pẹpẹ má dúró jẹ wọn ọmọ ó lana lẹ́ni. pẹpẹ má dúró ṣe ìyá àti bàbá ọmọ ó yá lana lẹ́ni. ìwọ tó ṣe làálàá lọ́sàn-án lóru lórí ọmọ ló padà jọrọ rẹ. ọmọ ò ní kẹ̀yìn sí ọ tí ọrọ̀ rẹ̀ bá dé. ayé ò ní kẹ̀yìn ọmọ rẹ sí ọ. bó bá pẹ ọmọ rẹ lẹ́ẹ̀kan ṣoṣo yóò máa dáhùn lẹ́ẹ̀mejìlá. ọmọ rẹ máa kọ́ lára ọ. ọ̀run rí gbogbo làálàá rẹ láti ẹni ló yẹ bẹ̀ sí jèrè rẹ. ọba tó ní ayé àti ọrun kó bẹ̀ sí rántí rẹ. ó rántí ọmọ rẹ. iṣẹ́ yín alẹ́rẹ̀. iṣẹ́ yín adìde. aráyé ò ní fọmọ bú ọ. aráyé ò wá ní fọmọ nà ọ́ lẹ́gbàá nígbà tí iṣu ọmọ ìbá jiná. ayé ò ní fi làásì gbọ́ ọmọ kọlà sí ọ lójú. lójú ayé ọmọ rẹ ò ní káwọ́ lẹ́rìí sọkún màmá. ẹni sọ́ra rẹ̀ bí òrìṣà nínú ìran rẹ lórúkọ Jésù yóò ṣubú yakata. ọmọ ológun ilé ìwé yá máa ṣògo rẹ nìṣó. olúwa yóò dojú ti àwọn tó fẹ́ fọmọ dojú ti ọ. ayé ò ní dayẹ pẹ̀ sí gàrí ọmọ rẹ. tí wọn kì í bá ga nínú ìran rẹ ọmọ tiẹ̀ máa ga. pílánì òkùnkùn lórí ọmọ rẹ ó yá olúwa bàjẹ́. ó ní fọmi jí ọmọ ṣó ń jẹjẹ. àfi oore ọ̀fẹ́ dá iṣẹ́ ìwọ àti ọmọ rẹ láde. ọjọ́ iwájú wa tọmọ rẹ ò ní bàjẹ́. ọ̀run bínú sí ùsà ọlọ́run ò ní bínú sí ọmọ rẹ o. ó ní dájọ́ ọ̀rọ̀ fọmọ rẹ o. nínú ìrìnkèrindò ayé ọmọ rẹ yóò méèkì ẹ̀. ọmọ rẹ máa gòkè olùkọ́ afárá tó jà. ìnú ayé ò ní ranjú mọ́mọ rẹ o. ẹkún àdásù lórí ọmọ ó dópin lónìí. ogun àdájà dópin. wàá dọmọ ọlọ́run. ó yẹ wọnú májẹ̀mú ìyanu tuntun. ó ní rọ́gùn àbíkú àgbà lórí ọmọ o. nípa ìfẹ́ olùgbàlàkì yóò sí kankan. yóò ní ajé fèrèsé ìbùkún ọ̀run sílẹ̀ fún wàtọ́ ọmọ rẹ. ojúlówó ọmọ rẹ yóò sọ̀rọ̀ sókè. ọmọ rẹ máa jáwé borí. ọmọ rẹ ò ní fọwọ́ talẹ̀. ọmọ yín ò ní tọrọjẹ o. ogún ìdílé yín máa yọ. orísun ogun gbogbo tí ń ṣe èṣù kò ní wọnú ilé yín o. ìràkìtà ọ̀dọ́là àtijọ́ àti mú kò ní ṣòro fáwọn ọmọ yín. wàá borí tọmọtọmọ. ìṣá ò ní kíyà láyé o. àdágbé àdásọ odópin nínú ayé rẹ o. bọ̀dá yìí ò ní ṣẹṣẹ gbé o. owó ló jẹ́ ìlú fẹ́mi lóye ò ní wọ́n owó ti tọmọtọmọ. ò ní fílí fún 50-50 lórí àwọn ọmọ rẹ o. yọ̀nà kígbe nínú ìpẹ́jù lórúkọ Jésù olúwa yóò gbà wọ́n náà lẹ́ni o. ò ní rọ́gùn afọ́gun jáde tọmọtọmọ. ó sì òdélẹ̀ lérí lọ́kọ yẹ wàá délẹ̀ lérí tọmọtọmọ. owó oúnjẹ yàtọ̀ sí owó àṣeyọrí wàá rí owó oúnjẹ àti owó àṣeyọrí o. ọmọ alára gbàjídá yóò fọyẹ ọmọ rẹ dára rere o. oníṣègùn àgbáyé lórúkọ yẹ yóò wọ ọsàn. àwọn gbàrún má bẹ̀jẹ̀ kò ní jẹ́ kó fàìsàn jẹ wọn mọ́ o. ó ní rọ́gùn àìsàn ọlọ́jọ́ ní ilé yìí tọmọtọmọ. àrìnà kò í rí o. àkòyà ibi o. ọmọ rẹ máa wọ ìyá ìran nù. dúró títí wàá kọrin hallelujah tọmọtọmọ o. ọmọ rẹ ò ní gbógun ká ọmọ lé o bàbá. ọjọ́ ìnáwó ọmọ rẹ máa ko yo si larin ni o aji ka bibeli ko ni fi seven ba omo re wi o ti jija lori omo o pada joro omo aji ju ayo lori awon omo re o John chapter 9 verse 23 jaba ko ni ba olori omo yo si si o ni suku lori awon omo re o yo 40 verse 7 ireti re ko ni ja sasan o ni rogo e fo wonu lori omo o gbadogo gbadogo ko ni gbo wa gbadogo lowo omo re o eni to ti yo soke yo ran omo re lowo soke waya yo segun lori awon omo re o okuko ni ba omo re wi itara yi pada tama tama agbara ojo ki joko boju we yo gbo aye re ko ni boju we yin lai lai aba mi agbeni soke yo gbe soke tama tama o aba mi agbeni ga yo pada gbe oga agbalagba laye lori te ko ni fi o sile o olori alade gbogbo ko ni je ko jiya tama tama aye oni so omo re ko giri o aba mi araba ri bi ti ko ni je ko run omo re o wo lojiji gbogbo eyan bi ya ma agbaye lojo inawo ayo omo yin e duro gba ire yin o yesu oluwa wa engineer olari kan to jade ni kola lana emi gan modele so ba awon ara legbe soke
1: satani gbogun lori business bi te pe business ni run down patapata mo di eyin ti mo ri se mo di eyin ti o ni kokon mo te ko je banujo okan fun mi te tin ba nlo bayi mama ronu mama su ekun but mo dupe lo pe olorun ro awon omo mi atoko omo mi lati ran bi lowo lati fun mi lowo to towo lati bere business bi ipaka 600,000
2: ofo yin lowo omo yin fun yin ni 600 ase jade si mama ye ka to ri le ni ko to su awon omo re won transfer owo
1: ele keji ni pe oko omo mi so wa ni dale ilu Rob mo dupe lowo Olorun tori pe ko ni we gberu lati odun karun to ti wa nbe Olorun ba mi fun ni we gberu yen
2: o ti gba lens so da tun gba we gberu
1: beni len gba to gba yen mo pe Olorun lodo Olorun ba mi pese ise gidi Olorun ba mi pese fun on de fun ni ile
2: ọkunile
1: ile to mama gbe
2: ni loyibo
1: beni so yen su duro be mo dupe lowo Olorun tori oko mi na ise won mi ti o si je mo dupe po Olorun ba mi pese ise Olorun da ise won pada fun won
2: Olorun to da ise ko yin pada
0: eyin ara ifo ati agbegbe re ise woli kan yin na ni ola mi o raye wa ni ose to kanja ti ola yi ma ni agbara special assignment special duty ni tola yi ma deri wu

0: ọdún yìí ìgbálẹ̀ tí ẹ̀mí mọ́níkà fi gbá ilé àti ṣọ́ọ̀bù fún ìlẹ̀jọ́ ọdún yìí gbogbo èèyàn ló máa mú wá ní ọ̀la fún àná ẹ̀tì omi òkúta ti gbàdúrà sí mò ń gbé ti yín náà bọ̀ bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní ògùsè ní bọ́sọ̀p yẹ sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀kì àwọn ọmọ fàkẹyẹ aago mẹ́sàn-án ni òwò àríre gbà ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀ní lọ́jú àánú ó ní ọ̀rẹ́ kan tí gbogbo ènìyàn máa dá ní ẹ̀ní tó bá ti ń da àdúrà kan ṣoṣo náà ní kò gbà wọ́n ní ọlọ́run o níwọ̀n ìgbà tí ìran àwọn abraham rí àánú gbà èmi àti àwọn ìran tèmi náà gbọ́dọ̀ rí àánú gbà àdúrà tó jinlẹ̀ ní o nítorí bó ṣiṣẹ́ láti ìran dé ìran rí wípé o gbàdúrà yẹn o kò sí iye tó lè fi ránṣẹ́ o bólúwa bá ṣe ràn án lọ́wọ́ tó ni àánú tó ṣòro gbàgbọ́ àánú abàmì ó yá kó bẹ ìwà àtọmọ rẹ wò gbogbo ìlú ló ti gbọ́ sí bàbá màmá gbogbo orílẹ̀-èdè ló ti múra lẹ̀ nítorí ìpàdé abàmì tó fẹ́ ṣẹlẹ̀ ní august níbi tí májẹ̀mú mímọ́ yóò ti máa ba májẹ̀mú òkùnkùn jẹ́ níbi tí àwọn àyànbọ́ tó ti sùn wọra yóò ti máa jí níbi tí àwọn abiyamọ tí wọ́n ti ròpin wípé kò lè jẹ́ wọn ọmọ yóò ti máa jẹ́ tó bẹ́ẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ ìsọjí àgbáyé ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ ní august 2 ètò ti lọ lórí rẹ̀ bìbà ojoojúmọ́ làwọn kọmi tí ń jókòó ti tó rí rẹ̀ ìpàdé ọjọ́ márùn gbáko ni tó gbé iná dání aago kan ọ̀sán láti máa bẹ̀rẹ̀ ẹnìkan wò wípé aago kan ọ̀sán kẹ̀ èmi sọ wípé ìsọjí abàmì ní sẹ́ àwọn ìsọjí tó jẹ́ wípé ẹ̀kọ̀ọ̀kan ló máa ń ṣẹlẹ̀ lọ́dún ìsọjí yẹn láwa ṣe wọnú bẹ́ẹ̀dẹ̀ wòlíì tó ń gbọ́ yìí òróró májẹ̀mú ojú ẹbí ẹyọ kọ̀ọ̀kan náà nìkan fún abiyamọ kọ̀ọ̀kan ráìsì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn ìgbà yẹn làwọn mú máa wọlé sukú ìwé méjì méjì tán fẹ́ lò wọ́n máa mú lé wọn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
1: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Nǹkan agbẹ́mágbẹ́.
3: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM. Your preferred wholesome radio.
4: Láti ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ gérégé lago mẹ́fà ìdájílù.

0: Hello, everybody. My name is Akin Lewis, and you know me. You're listening to Wells Radio, 89.3 FM, and it is called your preferred wholesome radio. So keep it locked. Stay tuned. This is the radio you've been waiting for.
1: Your preferred wholesome radio.
2: Hello, good morning. Here's the headline news on Wales Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching live from Wales Broadcasting House along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. I am Toluwaleke Ali. Federal government calls for the suspension of the implementation of new regulations affecting internet platforms, online intermediaries and other cross-cutting digital economy issues pending the development of a harmonized national policy framework. Senate urges the federal government to suspend the rehabilitation and reintegration program for Boko Haram members while urging security agencies to intensify efforts to arrest and prosecute terrorists and other criminals responsible for attacks across the country. Senate passes a bill seeking to strengthen the Public Complaints Commission, PCC, improve public service delivery and establish a legal framework for the protection of whistleblowers for second reading. Independent National Electoral Commission introduces a self-service online voter registration platform for eligible first-time voters as part of efforts to improve accessibility, service delivery and citizens' participation in the electoral process. Independent Corrupt Practices and Other Related Offences Commission, ICPC, alleges former Kaduna State Governor Nasir El-Rufai of violating the conditions of a court-approved medical visit while in the commission's custody. Paris Appeal Court upholds the leader of the National Rally Party, Marine Le Pen's conviction for misusing European Union funds, but shortening her sentence, clearing the path for her to run in the April 2027 French presidential election. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspectives Unlimited. For eyewitness accounts, call or WhatsApp Wales Radio Newsroom on 0916-893-2000. I am Toluwaleke Ali. Thank you for listening. God bless you.
3: Oyi ni akoko iroyin to suyo laaro toni lati ikanni West Radio 89.3 FM ikanni kanga agbomagbe to kun fun omi ogbon imo ati oye ti a kale si opopona Love Avenue Oluyole Estate Ibadan tebi tope Olawole ni oniroyin ni njoba apapo ile de wa Nigeria ti pe fun mimu idaduro deba ifidimule ofin le to ni se pelu awon oju opo ayelujara awon oju opo alagata ati awon oro mi to ni se pelu oro aje ori ero ti won fi se agbekale ilana apapo ile asofin agba ti parowa si ijoba apapo lati mu idaduro deba isodotun ati dida pada si arin ilu awon omo iko Boko Haram nba tan parowa si awon ile ise leto abo lati te pelu ma akitiyan lati ri pe won fi kele ofin mu bakan na ni won de wo awon agbesun mi ndo sibe ejo pelu awon to ba lowo ninu awon iwa odaran mi ni ti butoro orile ede yi ile asofin agba ti gbe iwe aba le to pe fun iro lagbara eka ile ise le to ri si awuyewuye aráàlú ti a mọ̀ sí PCC lẹ́tí ó mú ìgbélárugẹ débá ìṣọwọ́ ṣe ètò òṣèlú àti ìdásílẹ̀ ìlànà òfin tí ó dáàbòbò àwọn olùfisùn fún kíkà nígbà kejì. Àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti ṣe àgbéjáde ètò ìforúkọsílẹ̀ ara ẹni orí ẹ̀rọ ayélujára fún àwọn olùdìbò fún ìgbà àkọ́kọ́. Lára akitiyan láti lè rí pé ìrọ̀rùn dé bá ìṣọwọ́ ṣiṣẹ́ wọn àti láti lè fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní àǹfààní láti kópa nínú ètò ìdìbò. Àjọ ICPC ti fi ẹ̀sùn kan ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasiru El-Rufai lórí títàpá sí àwọn àṣẹ ilé ẹjọ́ fún àbẹ̀wò ìlera lásìkò tó wà nínú àhámọ́ ní ilé iṣẹ́ náà. Ní ẹjọ́ kò tẹ́milọ́rùn nílẹ̀ Paris ti dúró lórí ìdájọ́ ẹni tí ṣe adarí ẹgbẹ́ National Rally Party ìyún Marine Le Pen lórí ṣíṣe owó àjọ European Union kúmọkúmọ. Ṣùgbọ́n wọ́n mú àdínkù débá sáà rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n pẹ̀lú fífi àyè sílẹ̀ fún láti kópa nínú ètò ìdìbò ààrẹ nílẹ̀ Faransé nínú oṣù kẹrin ọdún 2027. Èyí lópin kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní. Ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbémágbé. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín.
4: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
5: Oh, bless you, Lord.
6: Wo, emi ni Oluwa Olorun gbogbo ara. Ohun ko awa ti o soro fun mi bi eto akoko ibapade anologo ori afefe yi lati le se iranse Christ World Overcomer Ministry. Iranse Olorun Emmanuel ti wa ni kale lati fi onje mi bo wa ki Oluwa ko bukun fun yin.
7: Ani ti gbogbo ipa ati agbara nbe lowe, agbe oga o, afopa ati yin fun oruko re fun ore ofe ati aanu ti arigba. Ayin ologo pe eje ki ojuko ti wa ma jemu buburu kan ti o ta ti seto e sile fun aye re fun aye mi. Agbe ẹni tó láyé àti ọrún gbàgbé kò jẹ́ kó wá sí ìmúṣẹ lórí wa. Dín yìí ni wọ́n fi ń pe gbogbo ọkọ̀ alààyè láti darapọ̀ mọ́ mi. Kájọ gbé ẹni tó láyé àti ọrún ìgà nígbà tábá ń kí Alleluia méje ògo Félédùmarè méje. 1-2 go Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia. Ó jù bẹ́ẹ̀ lọ, ìjà mú májẹ̀mú ìṣẹ́ nígbà tábá ń kí ògo Félédùmarè méje. 1-2 go ògo Félédùmarè ògo Félédùmarè ògo Félédùmarè ògo Félédùmarè ògo Félédùmarè ògo Félédùmarè ògo Félédùmarè. Máa dúpẹ́ pé Olúwa ó máa ṣe o, forí rẹ fún àánú rẹ lórí wa. Máa yìn kò ṣe kò jẹ́ kí èròngbà ọ̀tá ó ṣe sọ pé ṣe lọ́rùn tó ń jà fún mi mo máa yàn ọ́ lógo. Gbogbo ètè èròngbà ọ̀tá lẹ bàjẹ́ lẹ ń wọ́gilé lẹ ń yí dànù. A máa yàn ọ́ lógo, a máa fọpẹ́ fún ọ. Ògo máa ní fún orúkọ rẹ ní òkè ọ̀run. Gbogbo ọkàn tó ń gbọ́ mi ní wákàtí yìí, ẹ já lọ bẹ̀bẹ̀ pé Olúwa jọ nínú àánú rẹ dáríjì mi pa ẹ̀ṣẹ̀ mi rẹ. Fírí ọ̀fẹ́ àánú rẹ fi gbẹ́sẹ̀ lé gbogbo tá a lè pè ní ẹ̀ṣẹ̀ nínú ayé mi. Gbójúfò yọnu sí mi ṣó sọ̀rọ̀ sà bó ti ṣe wí lórúkọ Olúwa adáríjì ọ. Pé Jésù níbi tó bá wà yẹn sà wípé Olúwa nínú oṣù tí mo wà yìí fi ìjà fáwọn tó dìde fún ìgbógun ti mi. Ìjà fún wọn kọlù wọn kó bá wọn jà lórí ọ̀rọ̀ mi. Dìde sí wọn kọlù wọn bá wọn jà. Fiwa lè gbàdúrà yẹn kọlù wọn bá wọn jà. Dìde sí ọ̀rọ̀ mi Olúwa fi ìjà fún àwọn tó dìde ogun sí mi kọlù wọn kó bá wọn jà. Kọlù wọn bá wọn jà. Kọlù wọn Olúwa bá wọn jà nítorí mi. Bá wọn jà bá wọn jà. Bá wọn jà nítorí mi bá wọn jà. Ó gbàdúrà yẹn sà. Èmi ò mọ àwọn tó dìde ogun sí ọ. Èmi ò mọ àwọn tó gbógun tì ọ. Mi ò mọ àwọn tó ń dáná ìjà nítorí rẹ. Ẹni tó ní agbára láti gbà ọ, ó dìde sí ọ, ó gbèjà rẹ. In the mighty name of Jesus Christ. Ke Jésù sà sọ wípé Olúwa nínú ìrìn àjò oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí láti rìn, jẹ́ kí n ṣe kòǹgé olóore tí mo nílò. Olóore tí mo nílò tó nílò mi. Olóore tí mo nílò, olóore tí mo ń wá. Ẹ gbé mi ṣe kòǹgé ẹ, mú mi ṣe kòǹgé ẹ. Sọ̀rọ̀ wípé ẹ jẹ́ ń ṣe kòǹgé rẹ̀. Olóore tí mo nílò, èyí tó lágbára láti ràn mí lọ́wọ́. Olúwa gbé mi ṣe kòǹgé ẹ, ẹ mú mi ṣe kòǹgé rẹ̀, ẹ mú mi ṣe kòǹgé rẹ̀. gbàdúrà yẹn dáadáa wípé olúwa gbé mi ṣe kò ń gé olóore nínú oṣù keje yìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ oṣù mẹ́fà kejì nínú ọdún yìí olóore tí mo nílò tó máa mú ìgbé ayé mi yí padà wọn ò tí ì tán nílẹ̀ wọ́n sì wá olúwa ṣàwárí wọn fún mi kó mú mi pàdé wọn mú wọn pàdé mi mú mi pàdé rẹ olóore aláàánú olùrànlọ́wọ́ èyí tí mo nílò èyí tó tó bọ́ṣọ ìyàkú lọ́rùn ẹni èyí tó máa mú kí ìyípadà ńlá kan yé ẹni èyí tó máa mú kí ìyípadà rere ó kan ní ẹ mú mi pàdé ẹ ẹ mú pàdé mi ẹ mú mi pàdé ẹ ẹ mú pàdé mi ẹ mú mi pàdé ẹ tó gbàdúrà yẹn sà pé jésù lẹ́ẹ̀kan yìí wípé olúwa ohun rere tẹ́mi gan ò rò pé mo lè gbé ṣe nínú ọdún yìí kí oṣù mẹ́fà kejì nínú ọdún yìí tó parí ẹ gbé lé mi lọ́wọ́ tó lè gbàdúrà yẹn ohun rere tẹ́mi gan ò rò pé mo lè ṣe gẹ́gẹ́ bí ènìyàn ohun rere tí mi ò rò pé agbára mi ká láti ṣe a ti bẹ̀rẹ̀ ìrìn àjò oṣù mẹ́fà mìíràn nínú ọdún yìí kí ìrìn àjò oṣù mẹ́fà yìí tó parí olúwa yọ sí mi lọ́nà ìyanu kó gbé lé mi lọ́wọ́ gbélé mi lọ́wọ́ gbélé mi lọ́wọ́ ìwọ náà ò dẹ̀ sọ̀rọ̀ pé olúwa gbélé mi lọ́wọ́ ẹ fi yà mí lẹ́nu ẹ gbélé mi lọ́wọ́ ẹ fi yà mí lẹ́nu ẹ gbélé mi lọ́wọ́ nínú oṣù mẹ́fà tuntun tá a bẹ̀rẹ̀ yìí ẹ gbélé mi lọ́wọ́ mo nílò rẹ̀ ẹ gbélé mi lọ́wọ́ sọ̀rọ̀ sà pé ẹ gbélé mi lọ́wọ́ nípa àánú ẹ gbélé mi lọ́wọ́ ẹ̀mí mímọ́ gbélé mi lọ́wọ́ sórí àdúrà yẹn gbà mo kéde ẹ̀ sáyé ẹ mo fi àmì ẹ̀ sí ọ lára àlóhun rere tó o rò gẹ́gẹ́ bí ènìyàn pé o lè gbé ṣe tó o lála rẹ̀ débi tó o fi rò pé o lè gbé ṣe lórí ilé ìpẹ́ mo tọ́ ọ wá lórúkọ ẹni tí gbogbo ń tá a pè ní eré ń bẹ lọ́wọ́ rẹ̀ kí oṣù mẹ́fà kejì tá a bẹ̀rẹ̀ rẹ̀ nínú ọdún yìí tó parí tó o bá lè ṣe àmì pẹ̀lú ìtara lórúkọ jésù agbélé ọ lọ́wọ́ sàmí mo lágbélé ọ lọ́wọ́ in the mighty name of Jesus Christ. Mo sọ bí wòlíì sáyé rẹ wípé áńgẹ́lì tó sílẹ̀kù oṣù yìí ó máa mú rìn àjò oṣù mẹ́fà yìí pé ọ fún rere ayé ẹ máa yí padà ayé ò tún wà bákan náà mọ ògbó ẹ máa láyé já bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa àmì bàbá màmá tó ń lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi má rọra ẹ̀pin páyé rẹ ò lè yí padà o kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ o páyé ènìyàn ò lè yí padà o tẹ́nìyàn bá ti gbọ́ ọlọ́run gbọ́ tó mọ̀ wípé ọlọ́run tóun ń sìn yìí àkọ́kọ́ pé ọlọ́run yẹn jẹ́ ọlọ́run tòótọ́ tí ò kí ń fẹ̀ kọ́ tanná fún ni tó o sì gbàgbọ́ wípé lára àwọn ènìyàn tí yóò bá pàdé ó wà lára wọn èyí tó túmọ̀ sí pé tóun ronú eré kanra rẹ ní gbogbo ìgbà ó máa rí tiẹ̀ ṣe lọ́dọ̀ rẹ̀. The only thing that is expecting from you, let your thinking towards your life be positive all the time. No matter what you are passing through, no matter where you find yourself. Because nípasẹ̀ èyí, òun rú àwọn áńgẹ́lì tí Ọlọ́run yàn tí àwọn ènìyàn tó ń ronú eré kanra wọn, òun rú wọn lágbára lórí ọ̀rọ̀ ayé rẹ ni. Ọ̀pọ̀ ìgbà lọ́lọ́run dìde láti ran ẹlòmíì lọ́wọ́. Ṣùgbọ́n nítorí èrò búburú tó máa ń wá sọ́kàn wọn wípé sáwọn abọ́ nínú ogun báyìí wípé sáwọn aṣoríire báyìí wípé ìjẹ́ kò ń ṣẹ́nu wàhálà táwọn wáyìí làwọn ò bá kú. Irú àwọn èrò báyìí ó máa ń dá èròǹgbà rere tọ́lọ́run ní sí ènìyàn padà tí ò fi kí ń jẹ́ kó ṣe mọ́ ènìyàn lára. Ó ń lọ nínú ìrìn àjò oṣù mẹ́fà mìíràn nínú ọdún tá a wà yìí. Mo fẹ́ fásitì yìí gbà ọ́ nímọ̀ràn wípé tó o bá lè gbìyànjú láti fààyè gba èrò rere sí ara rẹ̀ bó tilẹ̀ wù kóhun tó ń là kọjá ti burú tó. Tó o bá lè gbìyànjú láti fààyè gba èròǹgbà rere fara rẹ̀ ó ti di dandan kí gbogbo èròǹgbà tó ń lò kó wá sí ìmúṣẹ lé ọ lórí. Kó o má bàa dẹ̀ parí ìrìn àjò ọdún yìí lófo. Mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹnìkan tó ń gbọ́ ohùn mi lọ́wọ́lọ́wọ́ pé gbogbo àfojúsùn Ọlọ́run ní rere lórí rẹ yóò wá sí ìmúṣẹ láì kú kan in the mighty name of Jesus Christ. Fàyè gba ẹ̀mí ìgbàgbọ́ lábẹ́ bó tilẹ̀ wù kó rí. Nítorí ìrìn àjò oṣù mẹ́fà mìíràn tá a bẹ̀rẹ̀ sí ní rìn yìí ó jẹ́ àsìkò fún ọ láti dúró ti Ọlọ́run kó o sì má ṣàì fàyè gba èròǹgbà rere lọ́kàn rẹ láti lè máa fi ṣàsọtẹ́lẹ̀ rere nítorí ọjọ́ iwájú rẹ sínú ayé rẹ. Nípa ṣíṣe èyí ìlérí Ọlọ́run sí rere a lè wá sí ìmúṣẹ lórí ayé rẹ. Bí ọ̀tá tilẹ̀ ro ibi sí ọ nítorí àsọtẹ́lẹ̀ rere tó ń sọ sínú ayé rẹ a lébi dànù a pabidà a sì múre farahàn. Bí ọ̀tá ń lépa ikú sí ọ nítorí àsọtẹ́lẹ̀ rere tó ń fìgbàgbọ́ sọ sínú ayé rẹ a dákú padà a sì mú ìyè wá fún ọ.
8: to ba je pe iponju la fi nle pa re tabi iroju laye ohun ko mu ni ibi nipase aso tele ohun rere to n digba aso sinu aye re aduro bi ajagun ninu aye re lati ma pa gbogbo ta ko ni ibi ti o ta le ma gbe dide si a lati ma pada si re fun to ba ti gbagbo pe ale tun itan re ko bo ti le won ki o ta dide si aye re fun ibi tabi fun idamu to erogba ibi won yo ma ja si rere fun o iyen to ba gbagbo pe ohunkohun to ba ro funra re o nbe ni kapa olorun lati seju ba e lo gbon te fi chapter 3 verse 20 so fo wa oni nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbeere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa ohun ti oro ifi nye wa na ni wi pe nipa ori ofe christi eni ta nso fun o pe ko simile eni ta nso fun o pe ko sato o le ran o lowo lati yi ise ibi ota pada si re ninu aye re lati ti mu erogba rere re seju bo se nro lo boya wo nro pe oluwa mo ma je ke bi o pa mi nje o mo pe to ba de sinu aye re o le mo ko ni po pe ko kan ma je lasan ko si so de ni ti o ma bori le di agbaye nitori pe olorun ta nso ro re yi eni ti re po lowo re to n fi re dara fawon eniyan ju bo se bere lo ni eni ta won eniyan so pe ko ni le se rere ti eniyan ba si o ni agbara lati ran eniyan lowo ko ju ta won eniyan nro lokan won lo eni ta ti ni ko ni bimo o ni agbara lati mu ki ole ayo so ninu re agbara nbe lowo re sa eni ta ti ni yoku o lagbara lati so di aye eni ta ti ni ko lo pale le emo pe yoku to ni tola eni yen do sa to lorun lo pe oluwa mi o fe ku nitori ibi erogbo kan re se ri ati agbara to nbe ninu ero igbagbo wa a si yi ku eni yen pada afuniye leyin opolopo odun ti doctor to so fun pe ko lo pale le emo pe yoku tori o je iya lenu nla fun pe e si wa laye oni be ni ore ofe christi ni o ti gbogbo lori ese ko oni ore ofe re to fun mi fun iwo ta ti ni ko sireti fun mo ni o ore ofe re to fun mi oh my god o oh.

0: Orí ọ̀fẹ́ rẹ̀ tó fún ọ sà, agbára ń bẹ nínú ẹ̀sà láti ṣe ju bó ṣe rò lọ́kàn rẹ lọ. Ìdí nìyẹn tí mo fi sọ níbẹ̀rẹ̀ pé gbìyànjú láti máa ronú rere síra rẹ̀. Táwọn kan bá ní pé torí ibi táwọn wà ló fà táwọn ò fi lówó lọ́wọ́, ìwọ sọ wípé létèmi o, mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dẹni ìbùkún ni, èmi a ní a tó a dẹ̀ ti ṣẹ́kù. A nípa ṣíṣe èyí, ìyípadà ńlá máa bá ayé rẹ̀. Mo rán àṣẹ jáde sí ayé rẹ̀ tó bá gbàgbọ́. Ohunkóhun tó wù tó lè máa là kọjá. Táwọn kan sọ wípé kò kí ń sọnù àbáyọ níbẹ̀. Ẹni bá ti bá rẹ̀ nírú ìkórìta yìí, bọ́mọ ṣe ń bá kú nìyẹn. Ní tìrẹ kan sí àmì tó lágbára, alá ọ̀nà àbáyọ fún ọ. In the mighty name of Jesus Christ, gbé ọwọ́ ẹ lórí ẹ̀sà, bẹ̀rẹ̀ sí ní ro rere sí ara rẹ báyìí, kó o dẹ̀ máa sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Olúwa, mú ayé mi yí padà sí rere, nítorí mo fẹ́ ìyípadà fún rere. Sọ pé Olúwa, mú ayé mi yí padà sí rere, nítorí mo fẹ́ ìyípadà fún rere. Ṣé wàá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí pé Olúwa, jẹ́ kí ayé mi ó gba ìyípadà sí rere, nítorí mo fẹ́ ìyípadà fún rere. Láti òní lọ, mo bọ́ lọ́wọ́ ìgbèkùn ọ̀tá. Láti òní lọ, ọ̀nà mi là. Ohun tó rò ló sọ yẹn o. Láti òní lọ, mo bọ́ lọ́wọ́ ikú. Mo gbá ìwòsàn. Láti òní lọ, àfèrè wa mi rí. Láti òní lọ, ìpọ́njú mi dópin. Láti òní lọ, mo wọnú ìṣerere. Ìwọ tó ń wá ọmọ sọ wípé láti òní lọ, ọlẹ́ ayọ̀ sọ nínú mi. Sọ wípé láti òní lọ, ọ̀nà mi là sí rere. Mo bọ́ sínú ògo mi. Sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ìgbà mi yí padà sí rere. Ara tù mí. Má fàyè gba iyèméjì o. Nítorí ọ̀rọ̀ Olúwa ti jáde tọ̀ bó ṣe ń lọ nínú oṣù yìí àti nínú oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí pẹ̀lú, pé ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tó ń rò lọ. Níwọ̀n ọgbà tí ọ̀rọ̀ yìí jáde, èmi náà yọ̀ǹda rẹ̀ sínú ayé rẹ wípé ohun rere gbogbo tí ọkàn rẹ fẹ́ tá a fi ń falẹ̀, ìrábì àdá alóbì yẹ kàbà, lórúkọ Olúwa a gbé wọn lé ọ lọ́wọ́. Ohunkóhun tó sopọ̀ mọ́ ire, èyí tí ọkàn rẹ ń fẹ́, èyí tó ń lálá rẹ̀, èyí tó ń bẹ̀bẹ̀ fún, èyí tó ń gbẹ̀dúrà lé lórí, tó ń gbẹ̀wẹ̀ lé lórí, tọ́wọ́ rẹ ò tí ì kàn. Áńgẹ́lì tó ń bá ọ̀rọ̀ ṣiṣẹ́, mo rán jáde pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ yìí wípé ohun rere gbogbo náà a yọ̀ǹda rẹ̀ fún ọ. Lọ́gbà wọn láìkú kan, lọ́gbà wọn, lọ́gbà wọn. Mo pa á ní àṣẹ sí ayé rẹ, màrá àdàlóbì yákàbà, àṣẹ láti òkè wá tó máa ń mú ní rojú, tó máa ń lé ẹ̀mí àìrojú jáde, tó máa ń mú ní ráàyè, tó máa ń bá ẹ̀mí àìráàyè wí, tó bá lè ṣe àmì lórúkọ Jésù. Àṣẹ náà ó gbà lé ọ. Ṣàmì mo ní ó gbà lé ọ. O ṣàmì mo ní ó gbà lé ọ. Gbogbo ṣẹ́ fún ọ kí ìtàn rẹ yí padà, lọ di aláyọ̀, lọ di aṣẹ́gun. Bẹ̀rẹ̀ láti inú oṣù yìí lọ, títí dópin ọdún yìí, àtúnyọ̀ ọ mọ́, àtúnrí ọ dádúró mọ́. Ìyípadà ńlá yóò bá ọ, nǹkan tó yí padà. Kàn sí àmì ńlá kan, Jésù Olúwa wá, àmì. Gbàgbọ́ wípé ohun gbogbo tá a ti bẹ̀rẹ̀ nínú àdúrà, àánú lè ṣe. Títí ìgbà mi ìdá pàdé, Olúwa yóò bùkún fún ọ.
1: Ètò àkókò ìbápàdé àánú ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ World Overcomer Ministry. Ìránṣẹ́ Ọlọ́run Emmanuel ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ àdúrà àti ìgbaninímọ̀ràn, counsel, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-6667-317-070-6667-3107 tàbí 081-59-48-41-85-081-59-48-41-85 kí Olúwa kó bùkún fún yín. Jésù l'Olúwa.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.
3: Hello everybody, my name is Akin Lewis, and you know me, you're listening to Wells Radio 89.3 FM, and it is called your preferred wholesome radio, so keep it locked, stay tuned, this is the radio you've been waiting for.

nka wọnukú kó ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, nka agbẹ́magbẹ́.

0: West Radio, it's 9.3 FM, your preferred Usum Radio.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fẹ̀yìn gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
2: Ẹ pẹ̀ CBN sórí 0817-665-7060. Sec sórí 0209-462-1168 àti 0916-772-3240. Olùkéde FSRCC.
3: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
4: The time is 12 noon from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ 89.3 FM gérégé lago méjìlá ọ̀sán lù.
4: The news on Wells Radio 89.3 FM.

kásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀, Wells Radio 89.3 FM, ti Àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín, ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ara Tinubu ti ń gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ eléyìí tí ó mọ̀ rísí àbá òfin ọlọ́pàá ìpínlẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ń béèrè fún ìfòpin sí ètò àtúnirọ̀ eléyìí tó ń ṣe fún àwọn agbésùnmọ̀mí. Orílẹ̀-èdè Ghana ti ṣe ìdádúró àbẹ̀wò ààrẹ orílẹ̀-èdè South Africa látàrí ìfẹ̀hónúhàn lòdì sí àwọn àjèjì. Orílẹ̀-èdè Amẹ́ríkà ṣèkọlù sí Iran lẹ́yìn ìkọlù Hormuz. Àwọn alábàáṣepọ̀ àjọ NATO ti kéde bílíọ̀nù 137 owó ilẹ̀ òkèèrè euro fún iṣẹ́ àkànṣe tó jẹ́ ti àdó olóró mísáìlì tuntun. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, Argentina bọ́ lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Egypt láti dé ìpele kẹjọ eléyìí tó gbẹ̀yìn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ní báyìí, ẹ̀gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ eléyìí tí ó mọ̀ ṣiṣẹ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ lórí àbá òfin ọlọ́pàá ìpínlẹ̀ láti ṣe ìgbékalẹ̀ àlàkalẹ̀ òfin fún ìmúṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Nínú àkọ̀ránṣẹ́ eléyìí tó jáde lánàá òde yìí látọ̀dọ̀ agbẹnusọ ààrẹ Yunbayo Nanuga, ààrẹ ẹni tí olórí òṣìṣẹ́ wọn Fẹ́mi Gbajàbí Àmílà lọ ṣojú, ó lọ ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ ọ̀hún ní ilé-iṣẹ́ ààrẹ nílùú Àbújá. Ètò náà tún wá tẹ̀lé ìgbàwọlé òfin ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tí ilé aṣòfin buwọ́lù lórí àbá àwọn ọlọ́pàá ní ìpele méjì, kó jẹ́ ti ọlọ́pàá àpapọ̀ àti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ní ìpínlẹ̀ 36 níye. Nínú ìròyìn mìíràn ẹ̀wẹ̀, Ààrẹ Bọ́lá Tinubu darí àjọ olómìnira tó ń gbógun ti ìwà ìjẹbánu àti ìjẹsẹ́bẹ̀ tó fi máwọn ẹ̀sùn mìíràn yún àjọ ICPC láti ṣe ìwádìí lórí àjọ kan tó pè ní PFIPC tí wọ́n ń pè ní ayédèrú àti àwọn ọ̀rọ̀ mìíràn tó bá jọmọ̀ tó ń ti ìbéèrè fún àkójọpọ̀ ìròyìn lórí iṣẹ́ ìwádìí wọn láàrin 30 ọjọ́. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti àlàyé Báyọ̀ Nanuga, ó ṣàfihàn ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún ó tẹ̀lé bí wọ́n ṣe kẹ́fìn àjọ tí wọ́n fẹ̀sùn kàn wípé kò sí àjọ tí ń jẹ́bẹ̀, tí ìjọba àpapọ̀ sì ń pé àwọn kò fìgbà kankan ṣe ìdásílẹ̀ irú àjọ bẹ́ẹ̀ kò sì ní ìpìlẹ̀ òfin tó fi mọ́ àṣẹ ààrẹ tàbí ìbuwọ́lù àwọn aláṣẹ tó fi mọ́ ìgbésẹ̀ òfin látọ̀dọ̀ ìjọba láti ṣe ìdásílẹ̀ rẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ti fi tó ìjọba àpapọ̀ létí wípé kí wọ́n ṣe ìdádúró ètò àtúnirọ, àtúnitò, àtúniṣe fún ìdápadà sí àwùjọ eléyìí tí wọ́n ń ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram, nígbàtí wọ́n rọ àwọn àjọ aláàbò láti fi kan akitiyan wọn sí ti pé kí wọ́n máa fi páńpẹ́ òfin gbé àwọn agbésùnmọ̀mí ọ̀hún tó ń ti àwọn ọ̀daràn mìíràn tó bá wà nídìí ìkọlù lórílẹ̀-èdè yìí kí wọ́n sì máa fojú wọn winá òfin. Ìgbésẹ̀ wọn ló wáyé lánàá òde yìí lákòókò ìpàdé ìgbìmọ̀ àwọn aṣòfin lẹ́yìn ọ̀rọ̀ aṣojú gbọ̀ngàn ẹkùn elétò ìdìbò aṣòfin Katsina, ẹni tí í ṣe Senator Abdulaziz Yar'Adua, lórí bí ìkọlù tó ń wáyé bí ti ń ròkè tí sì ń pọ̀ sí àti ìjínigbé tó fi mọ́ bí àwọn ọmọ ológun tó ń sìlú lọ́wọ́ tó ń tàwọn tó ti fẹ̀yìntì bí wọ́n sì ń ja okun ẹ̀mí wọn. Ó wá ṣàpèjúwe rẹ̀ bí ìdókòókò tó ń ròkè sí lórí ọ̀rọ̀ ètò ààbò yìí àti àṣẹ ìlú. Ilé aṣòfin wa tún pàṣẹ fún àwọn ìgbìmọ̀ wọn eléyìí ti mójútó ọ̀rọ̀ ètò ààbò láti fi kún akitiyan lórí àbójútó àwọn àjọ aláàbò tó ń ti àrídájú pé àwọn ọ̀gágun aláàbò orílẹ̀-èdè yìí wọ́n wà ní ojúfò láti mójútó bí nǹkan ti ń lọ lórí ọ̀rọ̀ ètò ààbò. Àjọ tó ń rí sí ìdàgbàsókè ẹkùn Niger Delta ìyún àjọ NDDC, wọ́n ti fi kún agbára wọn pẹ̀lú ẹ̀ka kan tó ń gbógun ti ìwà ìdíbàjẹ́ tó tún ń rí sí àkóyawọ́. Àjọ ọ̀hún fọ̀rọ̀ léde lórí bí ìgbésẹ̀ wọn bó ti ṣe jẹ́ lára ọ̀nà láti ṣe ìgbéròkè ìfarajìn àjọ náà sí ti àkóyawọ́ tó ń ti ìṣàkóso rere ní ẹkùn Niger Delta. Ní àkókò tí wọ́n wá ń ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka tó ń gbógun ti ìwà ìdíbàjẹ́ ọ̀hún tó jẹ́ pé yóò tún mọ rí sí àkóyawọ́
ajo to pe ni ACTU oni ni olu ile ise ajo na to wa nilo Port Harcourt ni ipinle Rivers ni igbese ohun ti waye oga agba ajo NDDC Dr. Samuel Okuko o wa sapejuwe re bi igbese pataki lati se igberoke ojuse ile eto ye to nti dide na mo iwa idibaje to fi mo ona lati safikun okun igboya ilu ninu ajo na orilede Ghana ati foro lede pe abewo ile eto ye ko waye laarin Are John Mahama ati Cyril Ramaphosa won pe won ti sun sowo waju latari rogodiyan lodi si awon ajeje ile eti nlo lowo nilo South Africa te ba gbagbe e ranti pe Accra ati Pretoria won ti wa ninu awo lori rogodiyan ati ife ona lodi si awon ari iyun to je ajeje nilo South Africa nebe ti Ramaphosa ati je are won nibe Minister to wanri si ibaro eni soro lu Ghana yon Felix Ofosu. O soro, lori ikpade na, lani anwo lori meje eji ni lu Ghana, ti wan sheto ko wa yeri nu oshukejo. Shukban, ti wan ti sun waji, kwe lo itaka si kwe oro ife unu ati nlo lawa, onko Akra lominu, wikwe ole di eto wan lawa. Ija otun to ti be sile ni agbegbe Gulf laarin orilede America tun ti Iran iko alase awon ologun orilede America tan pe ni CENTCOM mo foro lede lori ikolu ile ti won se pelu afojusun to le ni 80 niye gege bi ifesi si ikolu oko akepo tanka meta ti awon Iran se ikolu si loju ona ikoja lori omi Strait Hormuz Iran ko ti wa jade sita ni taratara lati gba sile lowo ninu ikolu oko akepo na ewe awon alase Iran awon na foro lede loni lori afojusun won si awon boba awon omo ologun to wa ni Bahrain ati Kuwait lati gbesan ninu ikolu onidapada tawon na ti won o se fun orilede America gege bi ile ise igbon safefe Iran se ti wa fi lede Ikolu orilede America oba Erukuzu Keshim to fi mo Banda Abbas ati Sirik opoloko eniyan oni iroyin gbe wepe won farapa Orilede mechila to fi mo orilede UK ni won ti setan lati na owo to jo billion 37 euro lo to je 50 billion owo ile okere dollar laarin odun mewa tin bo lori ohun ijagun asekolupani ninu afefe eyan missile lati le edaabobo Europe ise akanse lori ohun ijagun asekolu yi oni won siso lojo e ti won si jiroro le lori loni nibi apero ajo NATO ti o waye nilo Turkish olu ilu won to wa ni Ankara olori ijoba ilu UK Sir Keir Starmer Oloti wa nebi apejo ti yo de ase kagba apero ajo NATO re gege bi olori ijoba gege bi akojopo iroyin se ti wa gbe Starmer ati ogunlogo awon olori miran oni won ojo joko jiroro lori eto tuntun ado loro missile na Ninu iroyin ere idaraya ni agbaye ipadabo iko egbe agbabolo Argentina lati ami ayo meji si odo ti won ti fi ni akode nile tele ti won si so di eyi ti won fi yera fun jija ninu idije latowo iko Egypt to si tun faaye isafihan ise Lionel Messi sile nibi idije fi eya agbaye pelu bo ti jawe olubori ni ami ayo meta si meji lati le de ipele to sumo asekagba ati quarter final Iko egbe agbabolu Egypt won mi awon meji nipase Yasser Ibrahim ati Mustafa Siko ko to wa de pe agbo Argentina tade meyin lati lo mu agbara wa eyi ti Christian Romero fi mi awon akoko fun iko egbe agbabolu Argentina tele pelu Lionel Messi ko to wa kan agbowarin won Enzo Fernandez lati mu aye pada ba mi ayo ifese won se na Eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbo awon koko
to wa ninu iroyin na lekan si Are Bola Tinubu se ifilole igbimo ijoba apapo ti o sise lori aba ofin olopa apinle lati sagbekale alakale ofin lori imuse olopa ipinle jake jado orilede yi ile igbimo asofin ti kese ijoba apapo pe ki won se idaduro eto atunire ti won se fun awon omo egbe iko agbe somame Boko Haram won ro awon ajo alaabo lati fikun akitiyan won siti fifi panpe ofin gbe awon odaran to ba wa nidi ikolu lorilede yi to fi mo fifi oju won wi na ofin Ghana ti safin oro lori pe abewo to ye ko waye laarin Are John Mahama ati Cyril Ramaphosa won pe won ti sun sowo waju o laarin oro rogbodiyan lodi si awon ajeji nilo South Africa Ija otun-tun ti besile lagbegbe Gulf laarin orilede America tun ti Iran. Awon olori mejila to fi mo orilede awon orilede mejila to fi mo orilede UK won ti setan lati na owo to jo billion 37 euro to tun je 50 billion owo le okere dollar lori ado loro ohun ijagun missile lati daabobo Europe. Ninu iroyin ere idaraya ni agbaye Iko egbe agbabolu Argentina safihan ipadabo to yani lenu bi won se pada lati inu akude ami ayo meji si odo ti won ni lati yera fun jija kuro ninu idije latowo Egypt bi won se de idije to sumo asekagba quarter final pelu ibori ami ayo meta si meji eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo to nti atunto iroyin na luwaye latowo Kemi Sola Williams edarapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893 bakana e ba wa nife ke se ba wa pin kaakiri lojo opo ikanni banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com oye olorun adegoke ne oniroyin yin e seun ten gbo wa o Ọlọ́run yóò bùkọ́ fún yín, ẹ̀kú ìkàlẹ̀.

lórí díẹ̀ yìí o gbogbo ẹ̀yin ará alẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì kànga agbọ́mágbẹ́ World Radio 89.3 FM ibikíbi tẹ́yìn náà bá wà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ dúpẹ́ tí yín o.

0: ògbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ nǹkan tí ń dùn wọ́n lọ́kàn ọ̀rọ̀ tó fẹ́ dàbí ọgbẹ́ ọkàn téèyàn ò lè tètè gbé kúrò lára tó fẹ́ dà wípé ọ̀rọ̀ yìí o tán bá ti ronú sí báyìí jẹ́ nǹkan tí mọ́ ń fa ìrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn ọ̀rọ̀ ilẹ̀ wà á jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tàbí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní yàjó yàjó torí pé wọ́n á máa sọ wípé ìyẹn ogún ọdún fẹlifẹli báyìí ni mọ́ ń jóyàn lọ́wọ́ àwọn ọ̀rọ̀ lè wá ti wá ṣẹlẹ̀ fún bí ogún ọdún sẹ́yìn àwọn ọdún gbọ́hún lọ síwájú lọ́hún àmọ́ kó jẹ́ wípé ràbọ̀ràbọ̀ ọ̀rọ̀ náà ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ́ sílẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá ń fa wàhálà lẹ̀ tó jẹ́ wípé tí wọ́n bá wá rí bí ọ̀rọ̀ náà ṣe ń ṣe tó wá rò pé àwọn rò sí wá àwọn rò sẹ́yìn àwọn ò tiẹ̀ mọ ibi táwọn ò gbé sí ṣe mọ̀ pé wọ́n ní tẹ́rù bá kanlẹ̀ tó bá kòkè ó tún níbi tá a máa gbé kà làwọn máa wá rò pé ọ̀rọ̀ yìí ṣe má jẹ́ kí n bò mọ́ra ṣe jẹ́ kí n sọ síta káwọn èèyàn bá mi dá sí torí pé ṣe mọ̀ wípé ẹnìkan ìjà wà dé ohun tí gbogbo wa bá dẹ̀ fojú wò báyìí gígún ní gún àwọn kan ó tiẹ̀ mọ dáṣà pé ṣé wọn ò láwọn èèyàn ń tòsí wọn ni ṣé wọn ò láwọn èèyàn tí wọn lè fọ̀rọ̀ lọ ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń fẹ́ fi ọ̀rọ̀ wọn lọ ẹni tó jẹ́ pé ó mọ̀ wọ́n bóyá ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ní ìsìn tẹ bá wá gbé ọ̀rọ̀ tíyàwó gbọ́rọ̀ lọ́sọ́dọ̀ àwọn òbí tiẹ̀ àbí tọkọ gbọ́rọ̀ lọ́sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí tiẹ̀ ṣe mọ̀ pọ̀rọ̀ yẹn ò ní níyanjú àwọn kan ó pẹ̀sẹ́gbẹ̀ẹ́ ìyàwó àwọn kan ó pẹ̀sẹ́gbẹ̀ẹ́ ọkọ òun kálukú a máa ṣe bọ́ ṣe fẹ́ ṣe àmọ́ téèyàn bá wá gbé ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ pé ẹni tí ò mọ̀ rí tó jẹ́ pé dákun ẹ bá fetí gbọ́rọ̀ yìí kí lẹ lérò sí ṣe mọ̀ pé nígbà míì nǹkan táwọn ẹniyẹn le sọ yóò yàtọ̀ sí pé bóyá ẹsẹ̀ fáwọn mọ̀lẹ́bí yín wọ́n máa tún gbé ọ̀rọ̀ náà yẹ̀wò bẹ́mi ṣe rọ́ọ̀rẹ́ o bí èmi ṣe rọ́ọ̀rẹ́ o ọkọ ló jẹ̀bi o ìyàwó ló jẹ̀bi o ṣó ti yé yín ẹni tẹ́gùn bá sì gùn lẹ́sẹ̀ báyìí òun ní í ṣe lákàlàkàtà lábẹ́ lọ o ọwọ́ tó sì ń dùnyàn kò dá kéèyàn máa fi bọ abẹ́ aṣọ táwọn bá ti wá gbọ́ ọ̀rọ̀ náà bóyá wọ́n gbé sí wa létí ni bóyá wọ́n tàtẹ̀ síṣẹ́ ni àbí àwọn tiẹ̀ fẹ́ fi ẹnu ara wọn sọ lórí afẹ́fẹ́ àmọ́ táwọn bá ti fetí gbé ìyàwó ọ̀rọ̀ náà táwọn rí pé ọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí pé ó ṣo àwa náà lọ́wọ́ torí mo máa ń sọ gbogbo ìgbà pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ò ní dórí afẹ́fẹ́ tó jẹ́ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni tí ò tó ń tà ń yàdá pọ́n la máa wá gbé wá sórí afẹ́fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì wa gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlámi ọmọláyọkùn ayáwọn ní ilé ọ̀dẹ́bọ̀dé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀dùn ọkàn tó jẹ́ pé kò sígbà kankan báyìí tẹ́ ẹ dá mi dáa bí n bá ṣe gbọ́rọ̀ náà kalẹ̀ pé a tún bá ń gbé léyìí náà lónìí o ẹ mọ́ dá mi dá gbogbo ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin bàbá bàbá mi bí mo dẹ̀ ṣe rò náà gẹ́lẹ́bẹ̀ ló ṣe máa ń ṣẹlẹ̀ torí pé kò sí tí mo ṣe báyìí tẹ́ ẹ dá mi dá ẹ pè mí ṣáá ni pé eléyìí tẹ́ ẹ tún wá sọ yìí o báyìí ni mo ṣe lérò ọ̀rọ̀ yìí sí tá a máa wá gbé wá sórí afẹ́fẹ́ tí n bá ti wá yọ̀nà náà ọ̀rọ̀ náà tán tí mo ti nà ń bẹ tá a bá ti wá pa àwọn nọ́mbà náà bọ́ta gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa máa wá láǹfààní láti lè pè wá bá wa dá sí ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ yìí báyìí ni mo ṣe lérò pé kí wọ́n ṣe ṣe o wọ́n ti gbé sókè wọ́n ti gbé sílẹ̀ ṣe jẹ́ ká tún gbé sí báyìí ná èèyàn mẹ́ta tó wà wájú wọn yìí báwo lọ ṣe máa dúró méjì méjì ṣe jẹ́ kí wọ́n tún dá ọgbọ́n yìí ojoojúmọ́ ni mo máa ń dúpẹ́
1: àdúrà báwọn tó ń sọ̀rọ̀ wa lẹ́yìn
0: nǹkan tó tún wá túbọ̀ sí ni wípé ètò yìí kìí ṣètò tó jẹ́ wípé èèyàn kan lè dáṣe mí lè dáṣe o torí ẹ̀ ni mo ṣe máa ń sọ gbogbo ògbà wípé mo máa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè mí tẹ́ ẹ máa ń bá mi dá sọ̀rọ̀ náà àwọn tún ní káàkiri yín lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn ọlọ́gàá àwọn aláṣẹ àti olùdarí ìkànnì wa níbí àníkàkiri yín wípé ẹ̀ka àsán ò ṣe dáadáa lẹ́wà ṣàlàáfíà lẹ́wà o àti àwọn ọlọ́wọ́ ọbọ̀ tí ní mi mo tún ní kí yín lórúkọ wọn pàápàá jùlọ dáníẹ́lì tó jẹ́ wípé ó wà lẹ́yìn mi bí balógun báyìí tó ń bá mi ṣe gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ kí ètò ní ọ̀sán yìí kí gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa kẹ́ ẹ bá lè jẹ ìgbádùn rẹ̀.
1: àwọn ìka ènìyàn
0: ẹ má gbàgbé pé tẹ́ ẹ bá fẹ́ ṣonígbọ̀wọ́ wa lórí kankan náà àwọn ètò wa àyè ṣí sílẹ̀ fún yín láti ṣe bẹ́ẹ̀ onígbọ̀wọ́ ilé táwọn olóyìnbó ń pè ní sponsorship bóyá ẹ fẹ́ ṣe sponsor wa lórí kankan náà àwọn ètò wa tàbí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà kan tàbí òmíràn ṣe mọ̀ wípé ìpolówó ọjà báyìí òun ni àgúmu òwò kò sí béèyàn ó ṣe gbọ́jà alẹ̀ tí ò ní fẹ́ káwọn èèyàn mọ tó ń tà kódà gan bẹ́ẹ̀ bá wá sórí afẹ́fẹ́ níbi ìsọ yín yẹn bóyá àwọn èèyàn ti ẹ̀ ń kọjá lọ lẹ́ ń sọ pé ẹ bá ń wo gbá ẹ wá bá mi wọn tí mò ń tà èèyàn ti ṣèpolówó ọjà náà nìyẹn o àmọ́ tẹ́ ẹ bá wá fe ki gbogbo awon eyan alalubarika ti won gbo wa te tori awon eyan po ton gbo wa o awon eyan gidi te ba wa fe ki won mo nkan te nta e gba awon ipolowo oja yen wa gbangba bayi ni le kun wa wa sisi le lati gba yin wole lowo ti o gani lara rara owo oda ko mu owo ti o ni faye lapo ya ewa ba wa dopo leni ke wa mo npe rere loluwa ko se ni to ba wa dopo bayi ti o ni rere ti eje nbe o awa gan lo ye ka mo pe ni adubari adun barin mo tosi
1: awon ika eniyan apoju kali na na ko
0: ile aye ta wa yi orisirisi nkan lo nsele lojojumo o ojojumo ni mo ma nso melo la fe ka melo la fe so opolopo oro lo ma sele gan ta mo wo pe a se ni ile aye ta wa yi a riro eleyi ri lo to a fi derubo loro ni amu awon oro kan wa to je pe yo sa wa gan kaye fi pe a mo tu gbo tutun eleyi mo tu yato o se lo to ni ile aye ta wa yi ti se pe boya ere ori itage ta ma wa wo pe eleyi ta gbo ikoda ko je pa wa nikan la feti gbo awon ton gbo wa na o ye ka awon na ba wa feti gbe yawo oro na pe eleyi e dakun bo la sese o oro mi de si wa na to je pe won gbe wa ta ma wo pe iti ogede loro yi to je pe fun rara wa gan la mo pe la mo bi gbogbo e o se niyanju tori awon oro mi wa te pe ta ba so lori afefe gan awon ti won gbo wa gan mo ni se eleyi na wa gbe wa sori afefe ko si ba se le mo rin bayi tori oni mi ohun na lo fa ti gbogbo nkan se nsele kaakiri laarin ile oko ase yawo yawo ase oko awon omo gan won se awon obi won ninu molebi awon aburo won mo nira won sinu awon egbon wo mo ja sile won ma ja orisirisi nkan sa mo nsele lojojumo ohun lo se je pe e mo ri pe orin ti mo ma so wi pe oro po oro yen o po gan amọ adura mi ni wipe wahala ti o wa ju ti wa lo to je pe a wa ma sa kijo kijo kiri olorun ba oni da si wa lagbada
1: to ba nara fun e wa ma pero ita kilo le balala koko fe
0: e wo gbogbo eyin ololufe ikanni kan ga agbon ma gbogbo eyin ololufe eto edun okan gbogbo eyin ololufe emi ola omi omo layo paya won ni ile odebode e wa nkan fidile o e fidile nkan e pe gbogbo awon eyan te ma ngba gbe to wi pe eto edun okan ti bo sori afefe olaumi tu ti de bo se ma nde o e a nbo ati de e je ka sare doke lo na fun ipolowo oja ranpe a n pada bo
1: ile le pala la koko fe fe
2: E file, e ma yikuro, Wells Radio, 89.3 FM, nibe gongon lewa.
3: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
4: I'm so sorry, our network is slow. I will just run out of data.
3: Same excuse yesterday. It is unacceptable, please.
4: You better switch to One Data Internet Service.
3: One Data?
4: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
5: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, with delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke nights with Jai Olam and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Onidu Restaurant, where every meal is made to make you smile.
6: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò tẹ fẹ máa ta warawara bọ mẹta ṣe ń tà West Radio ni kẹ máa bọ o afetiwa gbé ti yín lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹjẹlẹjẹ àti lájọlájọ iléeṣẹ ńláńlá àti kéékèèké ẹyin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ ẹ wá gbé wò ẹ jẹ wò ẹ jọ wò ẹ tọ wò jọ Gbàtọ́ga ni Master. Kílẹ̀ tún dúó ṣe náà. Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ bólù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio. 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
7: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
8: Yo, what's up?
9: Baby, let's go!
10: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
11: Yeah, if you like sports wella, make a reason you sports assembly on Top Wells Radio 89.3 FM. You won't hear latest gist, analysis we get vibration.
12: Mino, excellent sports mark, everybody. Lisandro
13: he
12: Martinez
13: don't drill them for that final.
12: Lisandro Martinez no play like say injured.
11: All transfer rumors.
13: That one they play 2-1. The last victory be for Savi before he carry load come out for Barcelona.
11: Okay now, Monday to Friday 6 p.m. to 7 p.m. we go run on our authority for sports matter, football, basketball, tennis, and even our local sports. If na EPL, Ide, Italian Serie A, Ide, Spanish La Liga, Ide, MPFL, no dull yourself. Even predictions where they enter, that one save the Sports Assembly on World's Radio 89.3 FM. Sports lovers, no shaking. Meet Sam Adeliri, una one and only Sadeliri, and the Sports IQ on top Sports Assembly on World's Radio 89.3 FM, where sports matter, the shele.
2: Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.

0: káwọ padà sí orí ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùmí ọmọ Ọláyọkọ aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé. Fàánì ẹ̀ tó jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ gbẹ̀rọ rédíò yín ni ní ọ̀sán yìí ìkànnì kọ̀ọ̀gá gbọ́mágbé Welsh Radio 89.3 FM your preferred awesome radio tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn lẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí. Ètò tó sì ń bá fẹ́fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ni ètò ẹ̀dùn ọkàn pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùmí ọmọ Ọláyọkọ aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé. Fún àǹfààní ẹ̀yìn tó yẹ pé ìgbà àkọ́kọ́ rè tẹ́ ẹ mọ́ gbọ́ ètò yìí lórí ìkànnì yìí lórí ètò ẹ̀dùn ọkàn máa wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan ọ̀jọ̀kan ilé tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo àti wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ ti ń dùn wọ́n lọ́kàn. Táwọn wá gbé ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yìí ó ẹ mọ̀ jẹ́ fi sára o ẹ jẹ́ sọ̀rọ̀ yìí síta owó tó ń dùn mí yìí ó ẹ mọ̀ jẹ́ fi sábẹ́ aṣọ ẹ jẹ́ sọ síta káwọn èèyàn bá mi dá sí kí ilé mọ gbọ́ tí mo máa dá sọ̀rọ̀ náà èèyàn mẹ́ta tó wà níwájú mi bí wọ́n ṣe dúró méjì méjì kí n tiẹ̀ lè mọ̀. Mo ti gbé sókè mo ti gbé sílẹ̀ ibi olótú kù ẹ wọ́n ni pé ó tún kù bìkan tá a gbé sí ẹ dákun ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí o ibo ni ìtù wá gbé sí o. Ẹ̀gún tó gún mi lẹ́sẹ̀ yẹn mo ti ṣe lákàlàkà báyìí mo ti tà lábẹ́ lọ kan bá yọ. Ó jẹ́ pé táwa bá ti wá sọ̀rọ̀ náà tán ẹ̀yin tẹ́ ń gbọ́ wa máa láǹfààní láti pè wá wọlé bá wa dá sọ̀rọ̀ bóyá lọ́rọ̀ kan tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ ìyànjú ẹ fẹ́ gbà wá nímọ̀ràn tàbí ọ̀rọ̀ náà nílò ìrànlọ́wọ́ kan tàbí òmíràn tẹ́ wá wò pé ń bẹ́ ń kápá yín. Ọ̀rọ̀ ta fẹ́ sọ lónìí ọ̀rọ̀ màmá kan la fẹ́ sọ tó jẹ́ wípé ọ̀rọ̀ kan wà tí ń dà wọ́n lọ́kàn rú lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣẹlẹ̀ lọ sí wọn ní yàjò yàjò tó ń wò pé ẹ dákun báwọn mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí lọ́wọ́ wò pé ó wá ta sí wa létí làwa náà bá ṣe ìwádìí la bá béèrè pé kí ni báwo lọ̀rọ̀ náà tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ báyìí báwo ni kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ náà bá ṣàlàyé ọ̀rọ̀ náà lọ́kẹnu bọ̀rọ̀. Nígbà táwa náà wá gbọ́rọ̀ sọ́yẹ́ mọ́ má gbàgbé pé mo sọ fún yín pé ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé àákọ̀ yanjú rẹ̀ tí ò ní dórí afẹ́fẹ́ àmọ́ ọ̀rọ̀ yìí wá ṣe bákan tó jẹ́ pé àwa gan rò pé kí la fẹ́ ṣe báwo la ṣe fẹ́ sọ. Wọ́n ní pé nígbà tí àwọn ń dàgbà bàbá àwọn jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n fẹ́ràn ìṣọmọ ṣiṣẹ́ nọ́ọ̀sì bóyá ó ṣà wọ́n ṣá wọ́n ṣà ní láàrin àwọn nìkan lobìnrin tí bàbá àwọn àti màmá àwọn bí o ọkùnrin mẹ́rin ló wà ní iwájú àwọn làbí kẹ́yìn bàbá àwọn ṣàrun tó pé àwọn gbọ́dọ̀ kọ́ṣẹ́ nọ́ọ̀sì o àwọn bá ṣe tán làwọn lọ sílé ìwé làwọn mà kọ́ṣẹ́ nọ́ọ̀sì lóòótọ́ làwọn sì gbà táwọn ṣe tán ọsibítù kan tó ṣẹ̀ wá wà ní agbègbè ìlú wọn ńbẹ̀ làwọn ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Nígbà táwọn pọ́mọ 22 years àwọn wá pàdé arákùnrin kan tíṣà ni àmọ́ àwọn tíṣà tó jẹ́ wípé kò ṣe pé bóyá òun náà ti dàgbà púpọ̀ o àmọ́ nígbà yẹn wọ́n ló máa gba bí 11 years lọ́wọ́ àwọn tó jẹ́ pé ó ti ṣiṣẹ́ kódà ó ti ń sún lẹ́vù rẹ̀ ti ga ní iṣẹ́ ìjọba àwọn tí wọ́n ń ṣe olùkọ́ níbi iṣẹ́ ìjọba tìpínlẹ̀ wọ́n ṣáà láwọn ṣáà pàdé arákùnrin náà wọ́n ṣáà ń bá wọn sọ̀rọ̀ wọ́n ṣáà ṣe lọ́rọ̀ kan ọ̀rọ̀ ṣáà wọ̀ láàrin àwọn méjèèjì. Màmá láwọn ò tiẹ̀ tí ìkọmọ 25 years gan tọ́rọ̀ fífẹ́ ti wọ̀ ọ́. Nígbà téèyàn kúkú ti mọ tó fẹ́ kí ni àbọ̀rọ̀ tún mọ́ pẹ́ lórí mi téèyàn bá pẹ́ lórí mi gan esikẹ́sin ó béèyàn ń bẹ̀. Wọ́n ṣáà ní arákùnrin yìí ṣáà fáwọn làwọn dẹ̀ sì ń ṣe iṣẹ́ àwọn. Kí ni nǹkan tí arákùnrin yìí fáwọn tán àwọn ṣe àwọn fẹ́ra wọn bí ọdún kan ló bá ṣáà gbéṣe wọn dé wípé iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn òun ò fẹ́ kí ìyàwó òun ṣiṣẹ́ nọ́ọ̀sì ẹ dákun bébẹ́ rí pé iṣẹ́ nọ́ọ̀sì mò ń ṣe tẹ́lẹ̀ kẹ́ ẹ tó fẹ́ mi nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn sì ṣàlàyé pé bàbá àwọn fẹ́ràn iṣẹ́ yìí gan o pé kọ́mọ ṣe pé wọ́n rú párúṣẹ̀ bó ṣe gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn gan ló lọ sílé ìwé bàbá àwọn ṣáà mọ ó ṣáà lọkọ àwọn ṣáà ronto pé rárá o àwọn gbọ́dọ̀ fi iṣẹ́ náà sílẹ̀ àti ibẹ̀ làwọn ti ń rí àwọn àríṣà kọ̀ọ̀kan nípa ọkọ̀ àwọn. Nígbà tọ́rọ̀ yìí ṣáà farogbodìyàn tó jẹ́ wípé àwọn ń fa lọ àwọn ń fa bọ̀ kódà gan ó dé tí àwọn òbí àwọn ni bàbá àwọn yarí kanlẹ̀ pé láyé ìyá ọmọ mi orí tó ń ṣiṣẹ́ ìtẹ́lẹ̀ àmọ́ ngbà tí gbogbo wàhálà ìwà pọ̀ làwọn ba lọ sí ilé ìjọsìn àwọn làwọn ba ṣàlàyé fún arábìnrin kan fún mama kan tó ju àwọn lọ ìyá yẹn ló wá sọ fáwọn wípé nkan tó kọ èèyàn bá fẹ́ lèèyàn máa bá fẹ́ o pé káwọn pa sí ìtàwọn òbí àwọn tì pé bákan àwọn ṣe sọ pé òun ò fẹ́ yẹn káwọn kúrò ní iṣẹ́ nọ́ọ̀sì nkan táwọn lọ kọ́ ó dá o bàbá kí dá bá kò ń te ìdí iṣẹ́ nọ́ọ̀sì kí ni ká tún máa ṣe wọn bá ní ẹ má ṣe ìyọnu màá dẹ lókòwò màá ṣe kinní kan màá ṣe gbáímọ fún ọ lówó lóṣooṣù wọn sì ní nǹkan kan nípa ọkọ àwọn ni wípé kò sí ní tó sọ báyìí tí ò ní í ṣe àmọ agídí inú pé jẹ pé nǹkan tí mo bá sọ yẹn gangan nǹkan tí n bá sọ báyìí labẹ gbọdọ gé wọn mà láwọn fi iṣẹ nọọsì ilẹ kódà okòólélọdún tó jẹ pé bàbá àwọn fi ja ìjà yẹn tí bàbá àwọn ò fi bá àwọn sọrọ táwọn sì ń bẹ bàbá àwọn ẹ kí jọ kó di pé bàbá àwọn wá ṣaláìsí pé ó ṣe máa ṣe irú nǹkan bẹẹ yẹn àmọ àwọn fẹràn ọkọ àwọn ilé ọkọ ọmọ sì lọmọ máa ń gbé. wọn ṣáà ní láti ìgbà yẹn làwọn ti bẹrẹ sí ní àwọn ti kò sí ọrọ ọkọ àwọn tó jẹ wípé kò sí nǹkan kan tí ẹlòmíì lè sọ tó máa tàlétí wọn nǹkan táwọn nìkan bá fẹ báyìí òun ló gbọdọ máa ṣẹlẹ tó jẹ pé àwọn ò tiẹ lẹnu rárá àwọn wa kò ṣe pé bóyá àwọn ya ọdẹ o àmọ àwọn jẹ ẹdá àlàyé kan tó jẹ pé àwọn ò fẹ wàhálà. wọn ṣáà láwọn fi iṣẹ nọọsì ilẹ ló bá dáwọn olókoòwò lóòótọ lóòótọ àwọn sì bẹrẹ sí ní ta ẹni tí ń ṣiṣẹ nọọsì tẹlẹ ló bẹrẹ sí ní ta wóróbo. wọn ló sì múlẹ̀ rí rẹ̀ ṣẹ́ ó sì ń fún àwọn lówó lóṣooṣù yàtọ̀ sí iṣẹ́ òwò táwọn tún ń ṣe. ọkọ àwọn tún wá ó sì wá jẹ́ èèyàn kan tó jẹ́ wípé àwọn làkọ́bí nínú àwọn ọmọ mẹ́rin tí àwọn òbí wọn bí nílé wọn náà bó ṣe máa ń ṣe ní ohun tí ẹ̀gbọ́n wa bá sọ òun ni abẹ́ gbọ́dọ̀ gé kò sí sẹ́ni kankan kódà gan màmá rẹ̀ gan mọ́ bẹ̀rù rẹ̀ wọ́n ló wà lára nǹkan tó jẹ́ wípé màmá ọkọ àwọn fi fẹ́ràn àwọn títí dè níyì torí wọ́n máa wò wọ́n pé báwo ló ṣe ń ṣe pẹ̀lú ọmọ ọkùnrin yìí ó mọ̀ ní sùúrù ọmọdémọ́ kan tó ní sùúrù o. nínú gbogbo ẹ̀ náà àwọn ṣáà ń fìfẹ́ gbé pé àwọn fẹ́ràn ọkọ àwọn kò sẹ́ni tí ò lálẹ́ bù tiẹ̀ nínú ẹ̀ làwọn ti bímọ o àwọn bímọ kínní ọmọ obìnrin làwọn fọmọ náà bí ìkejì náà ó tún wá jọmọ obìnrin ìkẹta ló wá tún jọmọ obìnrin àwọn èèyàn tó àwọn mọ̀lẹ́bí ọkọ àwọn ń gbé mú ránṣẹ́ pé ó ṣe jóbìnrin ó kò tiẹ̀ sí kò sẹ́nì kankan wọ́n ní wọ́n lé ọkọ àwọn lè jẹ́ èèyàn líle o àmọ́ kò sẹ́nì kankan tó tó bẹ́ẹ̀ láti gbéná wojú àwọn gẹ́gẹ́ bí ìyàwó ẹgbẹ́ nìkankan bá ta felefele dọ́dọ̀ tiwọn tàwọn báyìí ọkọ àwọn máa dúró tán ni wípé rárá o mi fìyàwó mi ṣeré mi sì fàwọn ọmọ mi náà ṣeré. nínú pé kéèyàn máa tọ́jú ilé wọ́n lọ́kọ̀ àwọn ń ṣe gbogbo yẹn o àmọ́ nǹkan tí n bá sọ yìí òun náà ni gbogbo èèyàn gbọdọ ṣe ṣe ẹ mọ pé ké nígbà míì ẹkẹyàn tiẹ níyàwó pé my dear mo mọ fẹ ṣe nǹkan báyìí o kí lo lérò sí báwo ni ká ṣe kí ìyàwó èèyàn tiẹ gbàyàn nímọràn pé ẹ ṣe jẹ àtúnṣe báyìí bóyá nǹkan máa yàtọ rárá o kò sí pé báwọn àwọn méjèèjì jọ dámọràn o ọkọ àwọn máa ṣe gbogbo ẹ fúnrara rẹ ni. wọ́n wá tẹ́bọ̀ ń bẹ̀ wọ́n wá tẹ́bọ̀ ń bẹ̀ àwọn ò tẹ́gbẹ́ ẹni tí ó sọ pé ṣé kò wá tán dì yín àwọn ò lè sọ o. wọ́n ló fẹ́ dàbí pé kéèyàn máa gbénú ìbẹ̀rù bojo torí wípé ọwọ́ tí ọwọ́ líle ni wọ́n fi mú gbogbo iṣẹ́ ṣùgbọ́n pé ó ju àwọn lọ kẹ má dẹ̀ gbàgbé pé mo sọ pé màmá yìí ní àwọn jẹ́ ẹ̀dá àlàyé kan tó jẹ́ wípé àwọn ò lágbájá lọ títí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta táwọn wá bí tọ́ wájú ọmọ obìnrin yẹn àfi bí ẹni pé ọkọ àwọn fẹ́ràn àwọn ọmọ wọn òun àmọ́ ọwọ́ líle ni wọ́n fi tọ́ gbogbo àwọn ọmọ yẹn tó jẹ́ wípé ọkọ tiẹ̀ gbọ́dọ̀ lọ sílé ọ̀rẹ́ dépò pọ̀ rẹ̀ fẹ́ wá kí wọ́n lé àbí kọ́ tiẹ̀ wá gbọ́ pé ó wá ní boyfriend. nǹkan kan wá ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn ọmọ àwọn gan tó fi jẹ́ pé àwọn máa fi ń ṣe example fáwọn ọmọ àwọn nígbà táwọn ọmọ yẹn ti ń dàgbà díẹ̀díẹ̀ ó wá ní àbúrò wọn last born àwọn ọmọ tí ìyá àti bàbá ọkọ àwọn bí wọ́n ní nílé àwọn òbí rẹ̀ wá fẹjọ́ sun ẹ̀gbọ́n rẹ̀ wípé pé ó ń ṣe filenge káàkiri ó ń tẹ̀ lọ́kùnrin ó ń ṣe gbá ó ń ṣàgbọ̀n wípé kó mu sọ́dọ̀ wọ́n ní bí àǹtí yẹn ṣe dẹni tí ń gbé lọ́dọ̀ àwọn nìyẹn. lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ líle mú àǹtí yìí tó jẹ́ wípé kò ní lè jáde ńlé kò ní lè ṣe táwọn bá ń jáde báyìí toró ti parí gbogbo ẹ̀kọ́ rẹ̀ ó ti parí ó ti ṣe secondary school tó ń gbà náà wọn ó tì mọ́lé ni títí àwọn fi máa dé gbogbo nǹkan yẹn ò táwọn lọ́rùn àmọ́ àwọn ò tẹ́gbẹ́ ẹni tí ó sọ̀rọ̀. àmọ́ pẹ̀lú bó ṣe ṣọwọ́ líle pẹ̀lú ọmọ obìnrin ìṣẹ́jú mọ̀ pé ó tún lóyún mọ́ wọn lára ṣá. Ọlọ́run ló ní pé ẹni tí ọmọ obìnrin yìí lóyún fún jẹ́ nìkan tó jẹ́ lóòótọ́ arákùnrin yẹn ò lówó lọ́wọ́ o, àmọ́ jẹ́ ni tó níbẹ̀rù Ọlọ́run torí pé kò sọ pé òun kọ́ lòun lóyún. Ní kété tí àbúrò ọkọ àwọn yìí lóyún la ọkọ àwọn ti lé síta tèfètèfè, títí dé ní elé ni ìbáwọn ṣe ń sọ̀rọ̀ tó jẹ́ pé àwọn tiẹ̀ ti dàgbà, ó ń tọ̀hún gan àǹtí yẹn gan, ó ti ń gbé pẹ̀lú ọkùnrin yẹn. Kódà ọkùnrin yẹn padà wá ṣe nǹkan ìdáná nígbà tó ti bímọ bíi mẹ́ta, ọkọ àwọn ò tẹbẹ̀ níbi tó ti ngbà tí àti yẹn ti lóyún báyìí lọ ti sọ pé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ mọ́, títí dé ní báwọn ṣẹ̀ ṣe ń sọ̀rọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ lóòótọ́. Èyí tó tún wá bá àwọn lẹ́rù ṣe mọ̀ pé mo sọ fún yín pé ọkọ màmá yìí ni àkọ́bí táwọn òbí wọn bí nígbà tí ìyá àwọn ṣaláìsí torí bàbá àwọn ti ṣaláìsí tipẹ́, nígbà tí ìyàwó wa ṣaláìsí ṣe mọ̀ pé gbogbo àwọn àbúrò wọn ti dàgbà ni ẹ̀gbọ́n ni ọkọ àwọn bá takú wípé kò sọ̀rọ̀ pa à ń ṣe patí kankan, tí wọ́n bá ti sin òkú bọ ẹni tó bá fẹ́ dáná kó dáná àmọ́ òun ò pèrò òun ò sì dáná kó kálukú mọ́ lọ lé wọn, làwọn àbúrò bá ní rárá o, àwọn ó ṣe òkú màmá àtàwọn tó ṣaláìsí yìí o, lọ́ba ní ẹni tó bá ti ṣòkú kó gbàgbé pé òun lẹ́gbọ̀n bí kan kinní kan, àwọn kan tẹ̀ lẹ́gbọ̀n wọn ò torí wọ́n bẹ̀rù rẹ̀, àmọ́ àwọn tí wọ́n sorí kunkun tán lọ ṣe patí títí dé ní eléyìí náà ọkọ àwọn ò máa bá wọn sọ̀rọ̀. Lórí ìyẹn àwọn ti ẹ̀ gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ pé àjọ láìsọmọ ọ̀ya Hausa bákannáà ìyá kan náà ló bí gbogbo yí ẹjọ́ ẹyá fìmọ̀ ọkọ àwọn ní rárá o, bóun ṣe máa ṣe nǹkan òun nìyẹn kò sì gbọdọ̀ yí padà. Nígbàtí ọ̀rọ̀ oyún àbúrò wọn yẹn ṣẹlẹ̀ àwọn fúnrara àwọn làwọn máa ń lọ sọ́dọ̀ torí ọkọ arákùnrin tó fún wọn lóyún yẹn náà ò fi bẹ́ẹ̀ ní nǹkan, àwọn làwọn máa ra nǹkan lọ fún, àwọn làwọn máa ṣe gbáṣagbọ̀n tó jẹ́ pé ọkọ àwọn gan ò gbọ́dọ̀ mọ̀. Kò ti ẹ̀ wo àbúrò rẹ̀ pẹ́ẹ̀kan tó ti ṣe mistake yẹn báyìí, ó ti tán nìyẹn, ó ti yọ́ kò nínú pé bóyá ó jọ mọ̀ ìyá àbí bàbá òun. Mo lérò pé bí mo ṣe ń sọ̀rọ̀ yóò ti yẹ kó máa yé yín irú èèyàn tí arákùnrin yẹn jẹ́, ó sì nídìí tí mo fi ń fi gbogbo eléyìí múlẹ̀ o, gbogbo nǹkan tí wọ́n ṣàlàyé yìí ó nídìí tí mo fi ń sọ bẹ́ẹ̀ kẹ pé ọ̀rọ̀ tí mo bá sọ kó ba lè yé yín ta bá ti dé ojú ibi tá à ń lọ gan. Nígbà tí ọ̀rọ̀ àbúrò wọn tó lóyún ìwà ṣẹlẹ̀ ìyẹn làwọn wá rí dìmú fáwọn ọmọ àwọn wípé àdá ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ yìí ẹ mọ́ ta felefele ẹ mọ́ ṣe ẹ mọ́ rìn bákan. Kódà gan ọkọ àwọn ló lẹni tí ó jẹ́ pé ó tún máa ń raṣọ fáwọn ọmọ níbi tó ní tọ́tọ́ fín júdé torí wọ̀ tiẹ̀ fáṣọ kankan tí ó máa ṣíra lẹ̀ fọ́mọ, wọ́n ṣáà ní wàhálà yìí ṣáà pọ̀ lórí títọ́ àwọn ọmọ yìí. Nínú ilé gan àwọn ọmọ àwọn ti mọ̀ wípé àwọn ò lẹ́nu ọ̀rọ̀. Ọmọ àkọ́bí ńgbà tí gbogbo wọn tó bá ti parí secondary school wọ́n gbé nǹkan tí wọ́n wù wọ́n láti kà wọ́n gbé wá síwájú bàbá àwọn wọn yóò tẹ́lẹ̀ lórí tábìlì bàbá àwọn tó bá ti ní pé rárá báyìí nǹkan báyìí mo fẹ́ kó ṣe nǹkan yẹn gan ni wọ́n ó ṣe. Nígbà tó ọmọ àkọ́kọ́ dé tó ní òun máa ṣe kinní kan òun fẹ́ lóòótọ́ science student lọmọ náà àmọ́ ó lóun fẹ́ ṣe bóyá medical lab kankan àmọ́ bàbá rẹ̀ kọ̀ jálẹ̀ ó ní medicine lọ gbọ́dọ̀ kà ọmọ yẹn ṣáà padà lọ ka medicine o ní báyìí ọmọ yẹn wà lókè òkun. Ọmọ kejì ìwọ ti ẹ̀ ṣòpò jẹ́ kí yẹn ti ẹ̀ gbé nǹkan kan sórí tábìlì rárá wọ́n ti sọ fún wípé àkáǹtì lọ́ọ̀lọ́kà bó ṣe ṣe nìyẹn wọ́n tẹ̀sí ń tọ sọ́nà láti kékeré. Ọmọ táwọn wá bí sì kẹ olórí orí ọmọ yẹn lọ̀rọ̀ dálé lórí lónìí o torí láti kékeré ló ti mọ́ fún màmá bàbá rẹ̀ ń wàhálà. Ọmọ yẹn náà àwọn náà ti mọ̀ wípé bí irú tàwọn lọmọ náà ṣe jẹ́ torí ọmọ yẹn kì í fẹ́ gbọ́ kì í fẹ́ gbà. Nígbà tóun dé ó ní kinní kan lòun fẹ́ kà òun fẹ́ lọ ka english òun fẹ́ lọ ni bàbá òun bàbá rẹ̀ ní níbo tẹ bá ka english tán ẹ wà mọ ṣe eré orí ìtàgé ẹ mọ ṣe gbẹ ẹ mọ ṣàgbọn rárá o ẹkíní ó ṣáà yarí kanlẹ pé òun ò bàbá rẹ ní kó lọ science ó lóun ò lọ science lọ bá ṣáà fi sí orí pé ó dá lọ ṣe mass com o. Èyí ẹ̀gbọ́n tó ṣe accounting nísìnyí òun ti ṣe tán ó ti ń ṣiṣẹ́. Ọmọ àbígbẹ̀yìn wọn náà tó ṣe mass com òun náà ti ṣe tán báyìí òun náà sì ti ríbi kan tó ti ń ṣiṣẹ́. Èyí àkọ́bí ìyẹn wà lókè òkun ibi tó ti lọ ṣe masters rẹ̀ ó sì ti rí ibi tí ó ti ṣiṣẹ́ lọ́hùn ló bá wà lọ́hùn. Ẹ̀wá máa bimí pé kí nìkan tó wá fa wàhálà gan. Màmá ìwọ sọ wípé ọmọ àkíní omo keji awon mejeji wo ti e ti ta won ba ti e boya awon atoko awon joko ngba mi la awon mama wo pe akobi wa omo yi ti wo omo 30 odun so wo omo 30 years a ti e gbon kankan pe boya yo loko loko awon ma tuto soke foju gba pe ko fo omo awon le career woman la awon omo awon to ba ti ironu po fe loko keni kankan ma pressure won nkan nkan be ise mo nkan to normal ni pe ki obi eyan ma so pe ah igba wo lo omo ko wa le pe nkan nkan be yen omo keji na iyen na o ti ronu pe boya yo mu oko wale se wa ri omo abi gbeyin wo lomo yen omo o ti po omo 25 years bayi omo yi lo wa mo ko wale o to lohun ti reni to hun ofe akobi o ti mo ko wale ele keji ewewe o ti mo ko wale amo awon wa wo pe ko si pe iwo e bo se ko eda kadara teyan kan o yato si teyan kan ngba to hun si so pe ohun ti ready won ni ngba to kokko mokunrin yen wa awon lo kokko wa fi han awon si ti rara kunrin yen lo wa ku ba awon o se gbe kale foko awon awon o ti ero pe boya o le ba ibinu lara awon tori gbogbo nkan te fe ka awon mo ise lo ti se won si lo sile iwe won ti se gbogbo re ngba ta won sa pe oko awon pe ah e aro mo yin o ma se bayi bayi bayi o mokunrin kan ko awon tuto soke foju gba se ya de ni wo isa ri omo ta bi to je pe awon egbon re to wa nbe wo ti irodu pe boya won o loko lomo kan wa mo kokoko wale loko awon sa yari wi pe ko ti itasiko ko si ti itana fun omo yen lati so pe boya ohun o loko awon si ti wo sa ko arakunrin to mu wa to fe fe yi to je pe o ti e ti so pe ohun ma fe ori pe oni se gidi lowo omo gidi si lomo na ngba ti wo sa so be lawon tu wa wo pe komo yen kuku mu wale lojo ti oko awon ba wa le gangan ah won ni ojo yen ojo to ni agbara ni oko awon o ma wo arakunrin yen nle to je wi pe ah won le jade ku onu ile nkan to wa wa nle bayi ni wi pe awon omo mejeji so pa won fe fe ra won koda awon egbon omo to fe fe oko gan ti salaye fun baba awon yi to wa loke okun daddy e de fomo ile bo hun se waye ohun o ti e ti ohun o ti e ti ronu pe ohun o loko ohun o ti e ti re ni ko se pe awon okunrin o konu so ohun amo ise ohun lo se koko bayi omo keji na so pe o looto ohun ohun ni eni to hun fe amo awon mejeje awon o ti e ti ronu pa awon o fe ra awon ngba ti aburo awon si ti moko wa e a fi le ejo lo le oko lo ba loko awon ba yari o ori e ni ori e lo wa bayi ni mama yi fi bi oro won jade sita pe kini ka won se tori wi pe won ni awon ti lo sile ijo si won awon ti lo foro yen lo awon toju awon lo awon bi pastor won loko awon binu pe wo laboro ma rojo kiri to rojo awon kiri oro yen ti faja o ijagidi lo wa nle o to je pe baba o jeun le mo wo se dada mo nule awon koda ko kuku seni ti won le pe si won gbogbo awon molebi gan won beru won ko seni ta won le pe pe ejo e dakun e ba nba soro omo yi ti reni to fe fe e ma je ki arakunrin yi bo mo lowo koda gan awon obi arakunrin to fe fe omo won yi fo ti fe se ara won nibi ti ka e mo bi ti won serious de won wa le ngba ti won ri bi gbogbo nkan se nlo pe ko wa ba baba soro baba fi won we nkan ti o le won jade ku onu le pe omo ohun o loko se e aba wa gboro yi e dakun gbogbo eyin mama mama eyin baba kini karabirin yi se bo ni ki won se yanju oro to wa nle yi baba taku wi pe tawon egbon mejeji to wa nwaju ti won ba ti loko eleyi to jabi gbeyin ko leto si lati so pe boyo hun o lo le oko lomo 25 years ni bo oko wo lo lohun ri amo se wa mo pe kadara ototo ni omo yen o le je pe asiko re re lati loko amo baba ti tuto soki won ti foju gba o e so wa se se kawon wa lo se gbeyawo fo omo leyin ni omo si tin suku kiri bi kan mi bayi awon mejeji si ti taku pe dandan awon gbodo fe ra awon e a ba wa da soro yi kini ka se si o ni number te le pe wa si ba wa da soro to wa nle yi ki le lero soro yi 0916893 1000 tabi ke pe 0911 3 lona 4 893 0911 3 lona 4 893 le kan si 0916893 1000 0916893 1000 deje amu pe yi
1: Ekasan.
0: Ekasan ma. Ekasan ma o ki lorun ko yin ma ti bi te se pe ma.
1: ami alateleko
0: e ka bo
1: eje o ma yes ma si baba yen o ba ti gba ko fe kan lo si registry ki ayen lo ko mebi baba kan lo to jokunrin o se registry la san kan ma se la riwo kan fe ko ma ba mo olomo laye je aso ti paluku ko ototo ni olo ni je ka da mo ani ko ji ko
0: ami ami ami se gan ni ma se adupe Ekasan o ki loruko yin sa ti bi te tin pe wa. Ah, oju opo yen o jagere to a mo gbon yin dada. Se ya n gbon yin bayi. Tun wa pe e dakun e mo binu a gbon yin dada 0916893 1000 tabi ke pe 0911 3 lona 4 893 0916893 1000 tabi ke pe 0911 3 lona 4 893

0: kọ́kọ́ pè wá yẹn màmá wá yẹn wọ́n ti wí pé kí ọmọ àti kí màmá mú ìkọnú àwọn mọ̀lẹ́bí ọkọ kọ́ lọ ṣe lónígbòǹkẹ́lẹ́ kọ́ lọ rẹ́jísítì kọ́ máa wulẹ̀ sí láláriwo kọ́jẹ́ kọ́mọ yẹn mọ lọ lé ọkọ rẹ̀ sẹ́yìn rò bẹ́ẹ̀ ṣé nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn kí lẹ lérò sọ̀rọ̀ yìí kíni kí màmá iṣẹ́ ọ̀nà wo lọ́ fẹ́ẹ́ gbé gbà torí kò sẹ́nì kankan tí bàbá ń gbọ́ràn sí lẹ́nu wọn lólùfi sun ó àgídì náà ni 0916-893-1000 ẹ̀dàkùn ẹ̀ mọ̀ dámidá o màmá fẹ́ gbọ́ nǹkan táwọn èèyàn fẹ́ àmọ̀ràn torí ọ̀rọ̀ yìí ó ṣe bákan ojúṣùnùkù ló yẹ ká fi wo ọ̀rọ̀ yìí bóo lẹ ṣe rò sí pé a ṣe yanjú ọ̀rọ̀ yìí 0916-893-1000 tàbí kẹ́ ẹ pé 0911 ó dà pé ìyẹn fẹ́ máa rebété 0911-3-4-8-9-3 ẹ̀ka sàn máa ẹjọ́ ẹ bá wa dá sọ́rọ̀ wa yìí o ẹkújọ́ mẹ́ta mà.
1: Màmá gba o torí ọ̀nà lórí ọkọ̀ ọba àti
0: ìjòyè lọ́wọ́
1: àbá ilé ìṣe ní àrídí àwọn náà dẹ̀ ti pàdé ọmọ tó le jù wọn lọ báyìí torí àwọn ọmọ àti kó oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kán má dẹ̀ fọmọ ọwọ́ mọ ẹ̀ẹ́kọ́ wọn fi síbẹ̀ kan tí kò sí tẹ̀ ìgbà tí wọ́n fi lè gbọ́ ọ̀tẹ̀ kọ̀ọ̀kan tó bá kún ọ̀tẹ̀ tó lóbìnrin sí ni wọn bá tún kó lọ wọn fẹ́ dè lẹ́yìn bàbá tó kọ àbúrò ọmọ wa ń kọ́ ọkọ wọn náà wọn sì máa gbàdúrà màmá gan náà níṣẹ láti ṣe bó ṣòro ni kọ pé bàbá kan máa bẹ wọn gbogbo ìgbà ọlọrun á wọnú ayé wọn wọn á lè gbọ ó
0: ẹ pé ọmọ tó bọ̀ náà.

0: tó di pé àkànlò agbami ètò tó níbi tá a fẹ́ yà sílé ní pọ̀ ẹjẹ́ fún àwọn èèyàn mi láàyè kan kí gbogbo ẹ̀yìn ara lé ṣùgbọ́n mo ṣe sáṣọ tí ẹwà ògówọ̀ wá lé ní ó sàmú fún wa tán sórí fashion sense top notch ni yẹyin ju tabari nkan to da ẹjẹ aṣọ
1: abi pe mo ati tetí ati titi ara gbogbo ẹ ni to ma sin na
0: o da pe mi ko mo copy re o ba tin bo nku yo sa mo won ti o mo sanu sun le loju ni pe mo da dakun e ba ki awon ara le jare
1: e kule eyin ara le e ka san si ori eto ohun obirin a tun ti de gege bi ise wa ni osan yi ka tun jo soro papo gẹ́gẹ́ bí a ṣe ti mọ̀ wípé ètò yìí ló máa ń fún àwọn obìnrin ní àǹfààní láti gbóhùn sókè láti sọ bó ṣe ń lọ ní ìgboro àtúntì dé ní ọ̀sán yìí ẹ jẹ́ ká jọ ṣètò orúkọ tèmi ní elúdípò lu akẹ́mi queen mother
0: ọlá plenty
2: a ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ agbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì wa wípé ẹ káàsán àkíyín lógúnlógún àkíyín lọ́gbọ̀n lọ́gbọ̀n àkíyín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà kí wípé ẹ kú déédé àsìkò yìí ò ṣàlàáfíà látún bá a yín àwa náà rè wá tún ti dé bá a ṣe ń dé ọlọ́run bá tún ti ṣọ́ wa orúkọ tèmi ni ọláwùmí ọmọláyọ kọ aya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé wá jẹ́ ká tún jọ ṣètò ní ọ̀sán yìí ó wà nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ pé gbogbo àwọn èèyàn tẹ́ ẹ máa ń bá gbé tò wípé ètò ohun obìnrin ti bọ́ sórí afẹ́fẹ́ o àwọn aláyọ̀ yín ti dé àwọn amúlùdù yín ti dé o ẹ jẹ́ ká tún jọ ṣètò lénìí.
0: Ẹ ṣeun ẹ jẹ́ kí n kí yín lẹ́ẹ̀kan sí lórúkọ olùdásílẹ̀ ìkànnì alálùbáríkà yìí ìyẹn ajíhìnrere lóbìnrin lílẹ̀ àbádìmọ̀ sí mo kí yín káàbọ̀ lórúkọ tiwọn ẹ jẹ́ kí yín káàbọ̀ lórúkọ àwọn lọ́gàálọ́gàá kí n kò pọ̀ láti ọ̀gá mi ayọ̀ emmanuel ojo títí dé ọlọ́wọ́ bọ́tìnì fún sáà àti àwà yìí stephen àti ẹni tó bá ń gbé òkè gbé ilẹ̀ daniel àti ibrahim wọn ni kí yín káàbọ̀ wọn ni ṣe yín pẹ̀lẹ́ o ṣẹ́ẹ̀rí ilé ọ̀sán tòní ṣẹ́ẹ̀rí ẹ̀yìn sókè níbikíbi tí ẹ̀ bá wà bó bá jẹ́ lè po ni ẹ̀yìn òkè o nítorí pé ìkìlọ̀ la mú wá la kọ́kọ́ mú wá lórí ètò lénìí ṣẹ́ẹ̀rẹ́yìn tó jẹ́ pé sogúngodogójì o ṣe kí ni o mọ yín la ẹ tètè mọ ọbọ ẹ wá gbọ o
1: ẹ bá gbọ
0: tuntun ti dé o bóyá kí n kọkọ rókì let me date back to the story of bó ti ń lọ nílẹ̀ wa lẹ́nu lọ́lọ́ yìí bóyá bí ọdún bíi méjì mẹ́rin sẹ́yìn ẹ mọ̀jà gbàgbé ẹ mú bíi ọ̀nà mẹ́ta tó jẹ́ pé ọ̀pọ̀ ní mímímí
2: ṣé
0: pé
2: ọ̀pọ̀
0: mo ní ìbẹ̀rẹ̀ láti bẹ ọ ní tó ti yọ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ iye tó kọ sí ọ̀rọ̀ ohun sì nìyí ẹlòmíì ó ṣe ń bọnu ẹ̀yìn mí ni mo tiẹ̀ tí kọ̀gbọ́n ṣe wá rí eléyìí tó ṣẹlẹ̀ tán pè ní sitting belt sọ̀rọ̀ mi ti yé yín bá ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà ó ń larí mọ̀ wọ́n sì tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ojoojúmọ́ náà mọ́ ń gbé kinní yìí jáde tá a máa ń pè láwọn ponzi skills ṣe ẹ rí nǹkan míì tún ti dé o ó tún ti dé èmi ó di dandan kí n tètè sọ fún yín pé kálukú ó tètè ṣọ́ra wọ́n bá ti gbé dọ́ọ̀dọ̀ rẹ pé wo ìyá alágbájá ìyá àtàmọ̀dò ǹjẹ́ ó tún ti gbọ́ eléyìí empowerment program náà pé ó jẹ́ wádìí ẹ̀ dájú ọ̀rọ̀ ọlọ́run bíbélì ló sọ pé wádìí ohun gbogbo dájú kò lè ṣe kíni kò di ilé òdodo rẹ̀ láwá mú wa fún yín báyìí o òtítọ́ rẹ̀ la mú wa fún yín kí ló sì bí tá n sáré ń polongo rẹ̀ tá n pariwo rẹ̀ yìí ó ní ìròyìn òfegè kan tí a rí nípa arábìnrin ògbóǹtarìgì olùtajà nílẹ̀ wa yìí tí a mọ̀ tọ́lọ́run tẹ́lẹ́dùwà sì yọ̀ǹda ọlá fún ìyẹn arábìnrin fọlọ́runṣọ alákìjà a rí òfegè ìròyìn kan tó yẹ pé wọ́n gbé jáde láti inú ìwé ìròyìn kan tí ó sì ìwé ìròyìn yẹn wọ́n fọ́ọ̀mù wọn ni o bóyá kí n sọ báyìí ṣe mọ pé gbogbo wa la mọ pé àwọn ìwé ìròyìn wa tán bá máa fún wa ní ìròyìn wọn á fún wa ní ìròyìn tó dájú ṣùgbọ́n àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan wọ́n ti lọ design template tiwọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn kan lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fọ́n líǹkì ń jáde pé tó bá ti click lórí kíní wọ́n ní o kọ́kọ́ click kó o lọ kà á bó o bá kà á a wá gbé ọ lọ síbi sáìtì ìwé ìròyìn òfegè tí wọ́n dá sílẹ̀ tí ń ṣèwé ìròyìn gidi
2: ibi tí wọ́n ti mọ̀ pé wàhálà ti wà níbi tó ti gugu yá
0: tí ẹ̀ ní sùúrù jẹ́ ṣàlàyé rẹ̀ torí ó possible káwọn ará ilé tán ń gbọ́ wa kan ti rí kíní ìkọ́sí rò pé láti ìwé ìròyìn ẹ̀yin o èmi ò wà dárúkọ wọn tó rà lè mọ́ dárúkọ ìwé ìròyìn ìròyìn lórí afẹ́fẹ́. Ìwé ìròyìn Punch ni fake site tí wọ́n náà gbé jáde láwọn tí ń ṣiṣẹ́ ibi ayédèrú site wọn náà gbé jáde láwọn tí tán fi kọ ìròyìn yìí láwọn tí ń ṣiṣẹ́ ibi. Kí náà sì sọ wọ́n ni pé ògbóǹtarìgì òǹtajà business woman business tycoon yẹn ìyẹn Fọlọ́runṣọ Alákìjà ìyá wa wọ́n ni pé wọ́n ń ṣe empowerment program kan wọ́n ṣe ṣé gbèwé ni a pè é ní nínú òfegè ni ìròyìn yìí o tí wọ́n gbé jáde wọ́n ní pé nínú ti lọ́dọ̀ tí wọ́n pé wọ́n ní wọ́n kòye báyìí wá láti fi invest inú business wọn wọ́n bá ti wá kóye òun bá wa wọ́n wàá gba ọ̀pọ̀lọpọ̀ owó èlò náà sì kọ́kọ́ ní káwọn èèyàn wá mú wá láwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní tán bá invest 350,000 naira gẹ́gẹ́ bí ìtẹ̀lí dókòwò àkọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní pé okòwò yóò pọ̀ tó dẹ̀ sẹ́ni pé àwọn èèyàn kọ̀ọ̀kan mọ̀ kó yóò sẹ́dẹ̀ àlẹ̀ yóò mọ̀ kó bíi 5 billion naira relé ìtọ́kọ sínú ìwé ìròyìn ni
2: bí nísù
0: ara mi gbúdọ̀ bù má sọ torí ẹ̀ gangan mo ṣe bọ́ta wá tètè wá sọ fáwọn èèyàn wa kó má tún di pé wọ́n á tún máa ẹlòmíì àtàlé ta gbọ̀n tètè wá wò pé kiní ìtú ti délẹ̀ ṣe ẹ mọ wàá gbàgbé pé ọwọ́ ọlọ́lọ́wọ́ bá ti ń bọ́ síbi July tọdún ń bọ̀ tó tọdún parí làwọn nǹkan báyìí máa ń jáde ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti gbé èdè wò ẹ dákun wọ́n ní pé n tó ṣe ní láàkọ́kọ́ ògbódò ṣe kí ni o ṣeun queen mother ṣe mọ póríṣiríṣi experience ẹ láti orílẹ̀-èdè wa Nàìjíríà a sì rí pé àwọn tí máa ń ṣe kinní yìí àwọn akọ̀nà síta náà ni ká tó wí ká tó fọ ẹ ti rí pé àwọn èèyàn wa wọ́n tún tilẹ̀ rí mọ́ àtúbọ̀tán láàmú gbọ́ nígbà tó bá ń kó wọ sápò a ní gbọ́ kí ló tó ṣe pé àwọn èèyàn wa even up till now gbogbo bá a ti ń na gbogbo rẹ̀ káàkiri àwọn èèyàn wa sì ń fọ́ fúnrú situation báyìí tó jẹ́ pé wọ́n á sì tún kówó wọn wọ́n á tún kó sínú ọkọ̀ báyìí kí ló fà á gangan ṣé àìnítẹ́lọ́rùn wa ni àbí torí pàṣẹ ń wówó náà ní queen mother.
1: ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí kọ́lọ́ má jẹ́ kí ojúkòkòrò kó pa wá nǹkan tó wà bẹ́ẹ̀ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ ajé ṣe rí ta bá ti lè gbọ́ pé owó máa pọ̀ sí a wò ó ṣe kí ni tí mo máa kó 350,000 lórí ọjà tí mo bá sáré lọ ra ọjà tí n bá máa fi ta ọjà yẹn kò sí bí mo ṣe lè ní mo jèrè tó títí kí n jẹ ìlọ́po ẹ̀ẹ̀mejì kí n wá rí ibì kan tí wọ́n sọ pé kò sílẹ̀ wípé tó bá máa fi tó ọ̀sẹ̀ kan gan yóò tún ti yóò ti bímọ bí ìlọ́po márùn-ún ṣé mọ̀ pé màá sáré pé ọ̀nà láti di ọlọ́rọ̀ lélẹ́yìí ṣùgbọ́n ó yẹ kí a ti bi ìṣáná kíyèsí ogun nítorí pé ní ìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ láìmọye ìgbà kì í ṣe àṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní báyìí nìsín eléyìí kan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tán tí ò tí ì pé ọdún kan gan tí ó sì ṣẹlẹ̀ tó yẹ pé èmi mọ àwọn tó yẹ pé wọ́n kópa nínú ẹ̀ ní ìgbà yẹn tó yẹ pé wọ́n sì ń kábàámọ̀ ẹ̀ di òní yìí tí wọ́n ti bọ̀ lọ́wọ́ ẹ̀ torí ara ẹni tó lọ ta dúkìá nítorí pé ó wò wípé tí n bá tún fi eléyìí tó pọ̀ sí tí mo rọ sí tí n bá sáré rí ilé tí mo tà yìí owó tí mo bá rí màá fi ra ilé mi tó tún dáa jù lọ.
0: ṣé májíkì wá ni.
1: ṣe mọ̀ àìronú jilẹ̀ lèmi fẹ́ pé nítorí pé àwọn kan sọ pé wọ́n ṣe kinní kan ní orí ẹ̀rọ ayélujára nígbà tó ṣẹlẹ̀ wọ́n fẹ̀yàn kan sí ẹ̀yìn fẹ́ǹsì èèyàn kan wà ń ta ó ń kí nǹkan bọnú inú ihò fún ẹni tó wà nínú ilé kò rẹ ẹni tó wà nínú ilé bóyá ká ní pé ó fi 5 naira sínú ilé ẹni tó wà nínú ilé ju 1,000 sí níta inú ẹ̀ dùn wípé kinní mọ̀ ń ṣiṣẹ́ ó tún mú 1,000 yẹn ó sọ di 5,000 ó sọ sínú ilé ẹni yẹn fún níbi ìlọ́po mẹ́wàá nígbà tó máa ju ìlọ́po 15 sínú ilé kò kàn rí nǹkan kan mọ́ ni ta ló fẹ́ lọ bá kò mẹ́ tó wà lẹ́yìn ilé ọ̀pọ̀lọpọ̀ wa nítorí pé àrò àròjinlẹ̀ ni ó dẹ̀ da bí a ṣe ń sọ̀rọ̀ yìí ní ọ̀sán yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa ṣìpàpà ṣubú sínú àṣìṣe yìí.
0: ẹ̀jẹ̀ mú pè yí pápápá ẹ̀lọ́ ẹ̀ka sàn ti wọlé orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá. ẹ̀lọ́ mo mọ̀ páwọn aráalé ti fẹ́ dá sí tá à ń sọ yìí nítorí pé kí ó lè wúlò fún gbogbo wa náà láti mú ọ̀rọ̀ yìí la fi mú wá sórí
2: afẹ́fẹ́. mo ní another view bí irú nsìn bá a ṣe ń sọ yìí bí queen mother ṣe sọ pé ó dà bá a ṣe ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bí irú nsìn bó bá ṣe rí tí ó bá jẹ́ èèyàn tó yẹ pé ó wà vigilant or to
0: wadinkan
2: ati wadinkan te to je pe boya awa ara wa to je pe awa ti aswo se binsin to je pe amo kini opolopo awon agbalagba yen won o ti lari mo kini tori bo se look bo se dabi pe o ta ko se to ma yiri ewo na
1: o to ti buru ni awon se mo comment tawon eyan tun so nbe awon ara won na de ni won o ara won ni o
2: ko
1: se
2: ma so wi pe te eyan ba te rirun ko ke eyan ma fi lo eyan
1: eyan ke eyan
2: mo eni to ba se pe ah ite rara o e ma se o awon ke eyan ko joko ke eyan ri ko pe ah kini yi ko ko sare se eyan ma soro sita
0: eyan ma soro sita
2: e to ba je ni to je pe e lawon omo ni e lodo awon omo to je pe ta bin se ah wa ba mi wo kini awon ah mommy e ma se o laye e to je pe ko si nkankan ti won le to le fabricate
0: sori ki oleyan ola plenty bigba ti mo kokko si link mo pe ki re eleyi eni ti o ba farabalẹ reading between the line ti o mo bi tin lo yo mo pe o to lo ni to rawon oruko ati ati picture awon eyan ti won gbe sori ta nso yi e ro be
2: ti mo
0: so
2: tele pe ibi ti mo si mo pe yo ti n yi wo bo ni pe link ohun o fe gun to gbogbo page ni mo si mo pe o ti mu fura lowo
1: nitori pe eyin mo bo se ye ko ri
2: un na mo nso
1: o lo je ke tete fura awon kan wa to je pe won o mo bo se ri nkan ton kan ri ton ka ni bibe to jomo pe ah ta ba fi owo bayi si e fi doko owo ni e ri opo si ko seni ti ko ni fe se
2: to ba de wo temi to pe ni bi owo sale bi to ti ko pe kan eyan foruko ko se kini kon tun ko time sibe pe o ma expire so tamo eyan ah
1: pa won ta re se won fi ago si ka wo eyan le tete ma sare
2: so awon e ma pe a je ka sare se o
1: je ka se ko
0: se wa ri ibere
1: a lo fi lohun awon eyan
0: se mo pe looto ati lododo a mo pe awon legit work kan wa awon businesses to se pe ijoba gan phone telu to je pe yan le se online o wa lorilede wa Nigeria bo bo la se fe mo yato ninu awon legal businesses ta le se online atawon ponzi schemes yi bo la ti fe mo yato be
2: emi o ti e fe ti nkankan online mi ti emi o ti e fe gbo o legal ko le imo
0: awon kan wa to se pe business won o fe fe ayira nothing ta
1: gbo e ti jonpo
2: o ti jonpo o koda won ati ra nkan ni online mo ba mi mi se bayi o ma ba mi leru
0: o le ora
2: pe wa fi card details mi so online ta mo rara o mi se
0: e sugba ye tin kuro laye pa fi bairo ati
2: pe
0: gbe kankan bo si aye pe ka ma mu gbogbo e ni online
2: o trust issue ya gba bebe ni
0: bo la ti fe mo yato be je pe number sita bo la se fe mo yato ninu awon fake ponzi schemes yi tan ma tun ti jade tori pe most of the time tan ma ti gbe jade bayi eni ti o ba farabalẹ wa di ogbogbo daju yo ro pe o to ni in tawon ara bi nso bo le ti fe mo yato be ati pe awon ona wo ni joba wa ti won le fi tubo gba wa gba ran wa lowo and then I ni lati mo boya awon ti won ti mu seyin boya won ti fi won jofin abi akan mo kankan nipa e abi won gbe igbese lori e be ba fe dasin ta nso lori eto lowo lowo yi number to wo kulo yi re 0916893 1000 0916893 1000 tabi 0915333489 0915333489 e tun le pe sori eleyi na 0911 3 lọ́nà mẹ́rin 893 0911 3 3 3 3 8 9 3 ogun sogun dogoji yi ati mo pe o ti bere ti pe bo lati fe sora fun won o ola plenty lohun ni trust issue be mi se waye mi si tun se business online mo mo pe mo si tun mo o lawon kan to se pe baba fe jo se business online lati se o lawon investment kankan to se pe won ma nse se pe to ba fi owo re sibe bayi oniye time ti yo ti wo gan mo pe looto won fowo mi sese kuche o owo mi o si sa lo owo mi pada sodo mi sugbon awon ami wo la o ri gangan e je ka sare so ninu kuluku to ri pa awon yo mo ko wole awon ami wo la ri gangan ti o ti toka si pe seri kini ponzi scheme ni e mo wole je dawole je koko be la todo pe mo da bola plenty awon kile kile awon nkan ta ma ri ti o point si pe kini ponzi scheme ni o mo scheme ni rada mo wole je nde be awon won lo kokoko
2: nkan to ba ti je pe nkan temi ma won ni pe nkan to ba ti je pe won ni boya mu 1000 wa o fi gba 5000 ye ke yan ti mo lati be
0: ba se yo le
2: so good of god to je pe won ni fi ki lai se pe boya o sise kan won kan ni mowo wa to ba ti di iye bye bye bye o gba iye bye bye bye emi ohun fe nko be yin
0: o fe nko ba
2: ti e nko o ti so pe very soon bo lai pe lai jina
0: o le yiwo
2: be ni
0: se o so pe property o ti o ba wa realistic
2: ngba to ni ke mu 350 wa ko e fi gba 5 million ko ti ye ke yan ti ma mo pe nkan ti ru gbogbo eh iya to yen ti o ti ru poju difference yen ti wide ju
0: that's true
1: eh yen na lo ma kokko je ko wo wi pe owowo la won to gba owo lowo e fe fi se to je pe awon na ma gain tori gbogbo nkan ti yan ba nse oja te yan ba nta eyan fe jere ni eni to asa pe to ba mu 350 le wa je 5 million e wo ye difference to wa laarin 350,000 ati 5 million eno wa lohun gangan to se owo yen elo lohun gan je lori e de bi pe iwo to wa fe je to fe ta oja to ta ti wo na wa fe je to ba yen ibi teyan ma ti kokko fura niyan de nkan to tun wa nbe oni wi pe anything to ba ni se papa julo to ba tin di oro mu ye kan wa ko gba ye bayi o je kiyan ma fi lo awon eyan awon kan wa to je pe oye kini yen ye won
0: dada
1: won mo bi won se nse tori awon kan wa to je pe won ni oye computer yi dada to je pe ti won ba ti wo ni igba kan ti mo ba ri awon kan bayen emi ma kan wo bayi pe to ba se pe nkan ti agbara mi ka mo le se mo wa le se tan ko wa beyin yo ki ma ri nkan kan sugbon ngba ti mo ti ri pe kini yi igba mi gan eni le so fun yan wi pe nkan te se lele eni le so sugbon nigba ti mo wa ti wa di pe boya mo ti se akoko mo ti se keji to ye pe o da ni pe pabo ni kini yi bo si mi don wo mo tin ba ti wa ri nkan ba yen kaka ki se ma wa gbe lo bo mo mi ma ni wa wo kini yi kini kan o ni mo mi un ti se pe keyi ma se awon nkan bi eleyi mo o ni awon nkan bayi le ma fi mo wi pe iro ni kini awon nkan bayi le ma fi mo pe o to ni so eni keni to ba ti ri awon nkan to je pe o strange si ko wa eyan to je pe o ni imo nipa e pe ba mi wo kini mo fe se won ni pe business kan ni ta ba fi ye bayi si a ma ri ye bayi ba mi wo so to ni even go nipa admission school
0: be ni
1: nitori omo kan o kan dede ni mommy won for admission ni ilu eyinbo bawo lo se se to fi gba admission won de ni pe ko san iye owo kan for registration agbogbo bi ko se sowo lawo awon obi e won tin sare wa owo ngba ta ma wo kini yen ta bere si ni se eni ta te fi lo ohun ni idea o mo awon to awon site bi to ti le bere question to ma fi se gbogbo awon idahun yen ni won fun wa ni idahun yi pe kini yi o ko se nkan to tona o te ba fe mo boya nkan to tona nkan bayi ni ke se o nkan bayi ke se o ke ba le mo boya ke kowo si nkan ki nkan to ba ti yo pe mu owo wa to ma gbowo kuro lowo e pe o ma gbowo pada abi o ma ni anfani lati scholarship ni bere lowo awon to mo
0: bere lowo awon to e se ri ninu mo tun wo post ofege ton gbe sita e mo ri won pe won daruko Central Bank of Nigeria won daruko awon banki
1: e pe banki merin kan lawon jo nsise papo
0: lawon da awon pa awon jo nsise papo bi na ba ti oko ri gbogbo eleyin ya okan ya koko
1: bale
0: o da
1: bank temi nlo lele
0: se wa mo bo ti se koro won tun ri fair back sawon ponzi scheme start se lelede ya Nigeria yi tori won daruko emu to ni meta eyin o won daruko re won daruko awon bi be ona meji meta lo kawon yo fun mo pe looto o
1: ki se ruti
0: won se ri pe sago to nbugo abo lo si
1: nbugo ni
0: bo na tin pe se ri nta ko wa losan yi ko se pe lati fi derube anybody sugbon lati tete ta wa giri gege bi omo ledo wa Nigeria pe se ri
2: e ma
0: pe
2: kere to tun wa lo wo se wa yi gan oporopo
1: yi mo ye awon ta ti ma rolu
2: wo ti ilu da iku ati
1: sa won ti rolu be
0: se pe elomi o
1: ti dada
0: e da ko
2: ti lo sare wa elomi gan won ya ni
1: won lo ya won lo gba owo ni cooperative
0: Ah,
2: e da. Se e try e no je awu bi ti.
0: Lara, mo je un le don o, mo je Olorun. Mo je bi te.
2: So, ko ni wa di owo da je ka jo.
0: Emi ti wa di.
2: Ka ba le mo bi ti o ja.
1: E mo ya ki gbogbo wa da wo ngba.
2: E be ka bi ti ri.
0: Ni tori pe mi ti wa di e.
2: Ta wa ti wa 5 million a pin ro gbogbo.
0: Lara, boya ko wa ti don o so. Ola pe be wo ba ti de o, wo ba ti Ibrahim si le ba wa se. So, pe ohun ni oko atagbara nti. se ẹyin o se ri dita fi gbe sita ni pe e dakun tori olohun e mo je ka ka rolu nso ye ka rolu bo ba je pe o wu yin lo to sun mu lokun yin
1: ori ada bi pe owo yen ah fi ma gba bayi ma sare se ko oja so daju ma tu waste owo e ti o to nkan
0: be ni owo ti e ka fi jo tabi ka fi se nkan ara
1: re si o ba to rora manage fi taja rora ma ta won ba to ba ri ko ma sajo die die
0: be ni e seun jare se ri kan ni west radio 9.3 fm le ja si eto ohun obirin le ngbo lati atataro afẹ saye dojo oda nigba ta ba pada de abala keje eto yi a o sare wo oro kan ti gbajugbaja iranse olorun ni
1: bishop
0: obirin ti won so ni over the weekend nipa awa obirin o si ti fa owu howu yen different sides and views and debate yo lori ayojara pe aha bo le ti awon mi o n fara pe o dumo won ninu awon kan o dabi pe amomo ko ye ke so e mo yi kuro nbe o a nbo

wípé oríṣiríṣi nǹkan ló lè fa o. Nǹkan tí mo kà ní èdè òyìnbó nìyẹn, wípé fungi lè fa, parasite lè fa, oríṣiríṣi bacteria lè fa, àwọn viruses náà wọ́n lè fa. Ẹ mọ̀ wípé tó bá ti da ọjọ́ Wednesday báyìí ní 4 PM every Wednesday nìkan ni wà ń bí Wells Radio 89.3 FM, your preferred awesome radio and your number one family radio. Ẹ mọ̀ wípé o ti tó àkókò fún wa láti jókòó, kí bàbá kan pe màmá, kí màmá kan pe ẹ̀gbọ́n, kí wọ́n pe ọmọ, kán pe àbúrò, kí gbogbo wa kájọ fìkalẹ̀ sí, ká tún kọ́ nípa ọ̀rọ̀ ètò ìlera. Ẹ mọ̀ wípé tí ìlera tí ó bá ti kúrò, kò sí nǹkan kan ta lè ṣe mọ́. Mo fẹ́ dogun, fẹ́ di igba, torí ti wípé a ní okun láti ṣe ni. Àmọ́ tí ó bá ti kúrò ńbẹ̀, ṣẹ̀rí owó gan máa wà lẹ́bẹ̀lẹ̀, a máa ma wo lójú. Ọlọ́run jẹ́ kó jẹ́ ìpín wa. Òun ni ó fi jẹ́ wípé a fi mu ní ọ̀kúnkúndùn ní Wells Radio 89.3 FM. Iléeṣẹ́ wa ń bí kànga agbọ́n má gbẹ, tó kún fún omi ọgbọ́n àti òye, wípé ó tún yà o. Ẹ jẹ́ ká bẹ̀ sí làwọn èèyàn ní òye lórí ọ̀rọ̀ ètò ìlera. A gbúdọ̀ wà ní ìlera pípé. Tí a bá ti wà ní ìlera pípé, nígbà tí mo tẹ̀ tún wá ṣe àwọn tí mímí náà tún kà nípa ọ̀rọ̀ meningitis yìí, mo rí wípé nǹkan tí ó jẹ́ wípé a gbúdọ̀ rọ sẹ́yìn lásán. Kò ṣe rọ sẹ́yìn, lóòótọ́ kò ṣe rọ sẹ́yìn kankan. Òun náà la ṣe gbé àlejò wa padà lónìí láti wá bá wa sọ ní kíkún. Kí ni ọ̀rọ̀ meningitis yìí? Wọ́n ní oríṣiríṣi àìsàn ló lè fà. Báwo la ṣe máa ṣe tí a fi ní lùgbàdì meningitis? Wọ́n tẹ̀ tún sọ wípé ó serious débi wípé major public challenge ni, tó jẹ́ wípé ó possible wípé tó bá ti débi kan báyìí, kó bẹ́ẹ̀ sí máa ràn káàkiri. So a need láti jókòó tì í ká rí wípé a mọ̀ nípa ọ̀rọ̀ meningitis yìí, so that àwa náà kò ní di wípé àmì ò mọ ni àbí ẹ̀yà ò mọ bó ṣe ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ la máa sọ lórí ètò lónìí o, bí àwọn nǹkan tó ń fa meningitis. In short, according to report, níbi bí wọ́n ní Nàìjíríà, àwọn ọkùnrin wọ́n ti account fún 57% total suspected cases tó wà Nàìjíríà ń sìn. The highest proportion of reported cases is among children aged 1 to 15 years. Ní Jigawa, àwọn ti ní 74% of all suspected cases. Ẹ̀gbọ́n mi, àbúrò mi, màá mi, bá mi, ẹ pé gbogbo ara lé o, ọ̀rọ̀ ti kàn wá o. Ẹ jẹ́ ká tún jókòó, ká gbọ́ nípa ọ̀rọ̀ ètò ìlera ara wa lórí ìkànnì Wells Radio 89.3 FM. This is Radio Clinic on Wells Radio 89.3 FM, and we are discussing meningitis, and it is serious infection that you just need to know about. So don't be ignorant, and how do you do that is by getting informed, and free of charge we are bringing this to your doorstep. And we are imploring you that you should please stay glad with us. We will discuss the causes, we talk about the symptoms, even what meningitis is. We carry you along both in English and Atumasoni Yoruba when we are back from this short breather.

0: Ẹ̀kásán, ẹ kúṣẹ́ látàárọ̀. Ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Sunday Afọlábí lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi orúkọ Lamido Yuguda Abubakar ṣọwọ́ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà láti yẹ̀wò fún ìyànsípò gẹ́gẹ́ bí alága iléeṣẹ́ ìṣàkóso ohun ìní lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio ló fi ọ̀rọ̀ ìléde gẹ́gẹ́ bí ìwé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ṣọwọ́ sí lónìí nínú ìjókòó wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń pè fún àlàáfíà ní agbègbè Ọjọ́ látàrí bí wọ́n ṣe gbẹ̀mí ọkùnrin onímọ́rúwá kan láṣàlẹ̀ àná ní agbègbè yìí. Ìṣẹ̀lẹ̀ yìí sì jẹ́ kí ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn Yorùbá àti àwọn Haúsá tó wà lágbègbè yìí. Àmọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà lágbègbè Ọjọ́ tí àlàáfíà sì ti padà jọba lágbègbè náà. Ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti gba àbá òfin tó dá lórí ìlànà òfin àti ìṣàkóso ìpèsè ètò ìlera nípasẹ̀ ẹ̀rọ amáyédẹrùn ní Nàìjíríà. Ẹni tó léwájú àbá náà, Sẹ́nítọ́ Jubril Barau, ṣàlàyé pé òfin náà yóò pèsè ìrẹsẹ̀wálẹ̀ ètò ìlera tó máyédẹrùn láwọn ilé ìwòsàn orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà ti lágógó ìkìlọ̀ fáwọn olókoòwò àtàwọn aráàlú láti dẹ́kun à ń kọ owó tí ṣe ọgọ́rùn-ún náírà látàrí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ọ̀kan ti ń kọ owó yìí nítorí àwọ̀ rẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti ń dúnkòkò láti ṣe ìkọlù sórílẹ̀-èdè Iran lálẹ́ òní. Èyí ni lẹ́yìn wákàtí díẹ̀ lẹ́yìn tó sọ̀rọ̀ nípa ìdáwó ogun dúró láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran tó lérò pé ó ti parí. Ẹ pàdé wa láago mẹ́jọ àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ lè pè sí yàrá ìkóròyìnjọ West Radio 89.3 FM fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú yín. Ẹ pè sí 0916-893-2000 Sunday Afọlábí lóníròyìn yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.
1: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.

gbọ̀ngá wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, gbọ̀ngá agbẹ́mágbẹ́.

mú kí ẹ kalẹ ẹ sì kú iṣẹ látàárọ àkójọpọ ìròyìn ilẹ wa fún ti àṣálẹ tòní ló ń dé sétí ìgbọ yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbọmágbẹ tó kún fún omi ọgbọn ìmọ àti òye tí a kalẹ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọpẹ ọláwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbọ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu pè fún ìbuwọ́lú ilé asòfin àgbà lórí ìyànsípò alága àjọ amcon. ìjọba àpapọ̀ ṣe ìkìlọ̀ lórí wípé ìlòkulò oògùn ń dìkọ̀kọ̀ mọ́ ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pàṣẹ ìwádìí gẹ́gẹ́ bí ènìyàn méjì ti ṣe dèrò ọ̀run nínú làásìgbò tó wáyé ní agbègbè ọjọ́. ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe ìkìlọ̀ tako kíkọ owó ọgọ́rùn-ún náírà. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti pè fún ìbuwọ́lú ilé asòfin àgbà láti yan lamido abubakar gẹ́gẹ́ bí alága àjọ tó ń rí sí àlùmọ́nì lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí amcon. ẹ̀bẹ̀ náà ló wà nínú lẹ́tà lẹ́ẹ̀tì ààrẹ ilé asòfin àgbà godswill akpabioka lásìkò ìjókòó ilé lónìí. níbẹ̀ ni ààrẹ ti ṣàlàyé pàtàkì ìyànsípò rẹ̀ ní ìbámu pẹ̀lú òfin. lẹ́yìn kíka lẹ́tà náà ni akpabio tari rẹ̀ sí àwọn ìgbìmọ̀ lẹ́yìn tó rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé ìfowópamọ́. àwọn ìgbìmọ̀ lẹ́yìn tó jẹ́ pé àwọn náà ló dẹ̀ ń rí sí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdójútòfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ṣe àyẹ̀wò sí ìyànsípò rẹ̀ kọ́dẹ̀ mú èsì padà wá láàrin ọ̀sẹ̀ méjì. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣèkìlọ̀ lórí ìlòkulò oògùn àti kíkó oògùn wọlé lọ́nà àìtọ́ pé ó ń dínkokò mọ́ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí pẹ̀lú àlàyé wípé ìgbógun ti ìlòkulò oògùn jẹ́ ogun àjùmọ̀jà. akọ̀wé ìjọba àpapọ̀ george akume tó ṣojú akọ̀wé ọ́fíìsì ilé tó ń rí sí iṣẹ́ gbogbogbò ẹ̀yìn ibrahim kana ló ṣe ìkìlọ̀ yìí lásìkò ìpàdé àpérò lórí lílo oògùn létí iléeṣẹ́ tó rí sí ètò ìlera ti ìjọba àpapọ̀ àti àjọ tó ń gbógun ti ìlòkulò oògùn lórílẹ̀-èdè ldlea pẹ̀lú àjọ united nations létí rí sí ìlòkulò oògùn àti ìwà ọ̀daràn létí wáyé nílùú àbújá lónìí. nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà ni akume ti ṣàfihàn ìdí pàtàkì léè tó fi dà láti gbógun ti ìlòkulò oògùn lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ó ti ń dínkokò mọ́ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. ó sàmì àwọn ewu léè tó dìrọ̀ mọ́ ìlòkulò oògùn. ilé asòfin àgbà ti gbé ìgbésẹ̀ kíkà lẹ́ẹ̀kejì ìwé àbá tó ń pè fún ìdásílẹ̀ ètò òfin ọlọ́kìnrínnímí lórí ètò ìlera orí ẹ̀rọ orílẹ̀-èdè yìí lásìkò lè tó ń léwájú ìjíròrò náà. ẹni tí ṣe igbákejì ààrẹ ilé asòfin àgbà sẹ́nítọ̀ jibrin barau ló ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ náà létí ààrẹ ilé asòfin godswill akpabio sì tari ìwé àbá náà sí ìgbìmọ̀ ilé lórí ètò ìlera àti ẹ̀rí tí èsì láti ọ̀dọ̀ wọn láàrin ọ̀sẹ̀ mẹ́rin. ilé asojúṣòfin ti tako àbá pípé ààrẹ bọ́lá tinubu láti ṣàlàyé ìdádúró ètò ẹ̀náwó ìdásí onígunjigun àti àwọn tilé tí àwọn ènìyàn túmọ̀ sí iṣẹ́ àkànṣe ẹsẹ̀ kòkó lásìkò ìjókòó ilé lórí ìdíwọ́ ìfìdímúlẹ̀ àbá ètò ìṣúná tọdún 2026. eléyìí ló jẹyọ lẹ́yìn àbá tó wá láti ọwọ́ ọmọ ilé tó ṣojú àwọn ènìyàn àríwá abá àti gúúsù abá nílé asojúṣòfin ẹ̀yìn alex iwẹsẹ lórí àìnáwó bó ti tọ́ àti bó ti yẹ ní ìlànà àbá ètò ìṣúná
ati idiwo yiyonda owo fun awon ile ise ijoba ile ohun parowa si awon toro kan lati gbe igbese to to lori oro na abenugan ile tajudin abbas de se ifilole igbimo eleni mejila leyi ti abubakar bishi to je alaga re lati dasi oro na pelu mimu ese pada wa fun ile ohun laarin ose merin. Ijoba ipinle Oyo ti parowa fun alafia leyin lasigo to seyo ni agbegbe Ojo nilu Ibadan laaro ni leyin isele iku onikeke maruwa kan to waye ni ale ana isele on ilo fa lasigo laarin awon omo Yoruba kan ati omo Hausa le to si fa kiko awon osise eleto abo lo si agbegbe na lati pa etusa wo na. Igbakeje gomina ipinle Oyo Oloye Bayo Lawa leni to se abewo si agbegbe na loruko gomina Seyi Makinde parowa si awon eniyan lati wa ni alafia gege bi awon ise eleto abo ti se se ise won o se ifidimule re wi pe eniyan meji ilo ba isere na rin bakan na en ti se alaga ijoba bile Akinyele Honorable Akinwole Ayo Bami Akinleye Osami Daniloju wipe ijoba ti n sa gbogbo ipa lati da gbogbo emi ati dukia awon eniyan ni agbegbe on wipe kan jina si awon iroyin eleje lasigbo na ilo waye leyin ikolu laarin sagolo sago kan ati oni POS ni agbegbe Ojo ni ijoba abile Akinyele. Ifowopamọ apapọ orilẹede ti a mọ si CBN ti se kilọ si awọn eniyan ilu ati awọn olokowo to fi dori awọn ile ifowopamọ lati dẹkun kikọ owo ọgọrun naira pẹlu alaye wipe owo orilẹede yi ni to de wa fun nina alaye yi lo jeyo lẹyin esi wipe ọpọlọpọ ọmọ orilẹede yi ilo nko lati gba owo ọgọrun naira to je ti atijọ ninu atajade to jade loni lati ile ise na nilu Abuja ina ti salaye oro lori re won se kilo wipe kiko lati gba owo ohun o le yori si ijiya labe ofin eyi lo pin iroyin le wa fun ti asale tuni sugbon ka tun ma lo egbo awon koko ta menuba lekase mo afun pe are Bola Tinubu ti pe fun ibuwolu ile asofin agba lati yan Lamido Abubakar gege bi alaga ajo le tori si alumoni lorilede ye ti a mo si Amcon amenuba wi pe ijoba apapo orilede wa Nigeria ti sekilo lori ilokulo ogun ati kiko ogun wale lona eto orilede ye wipe o ndi koko mo idagbasoke orilede Nigeria pelu alaye wipe gbigbogun ti ilokulo ogun je ogun ajumoja amuwa fun yin pe ijoba ipinle Oyo ti parowa fun alafia leyin lasigo to seyo ni agbegbe Ojo nilu Ibadan laaro ni leyin isele iku onikeke maruwa kan eleyi to waye ni ale ana amenuba wipe ile ifowopamọ apapọ orilẹede ti a mọ si CBN ti se kilọ si awọn eniyan ilu awọn olokowo ati ile ifowopamọ lati dẹkun kikọ owo ọgọrun naira pẹlu alaye wipe owo orilẹede yi ni to de wa fun nina. Akojọpọ ati atuto iroyin te gbọ in lo wa lati owo Kemisola Williams ele ma gbọ wa ni awon oju opo ibanidore wa gbogbo at West Radio 893 ele ma gbọ wa ni oju opo Facebook West Radio 893 FM fan page ele kan si wa loju utakun agbaye www.westradio893.com ele kan si yara iroyin wa
lori ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 091-6893-2000. Tèmi tọ́pẹ́ ọ̀làwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbẹ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásùn.

kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ onílé mobodè kí n tó wọlé o ajá o ṣùpá ni mí mobodè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bodè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọlọjọ tó náà wọlú tí ò bodè ó dẹran àmúbọ ọṣà. kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi ti ń gbé ní pẹ̀kun ọ̀run ọ̀mọ̀mọ̀ tó morí ẹ̀dá orísun ayọ̀ gbogbo èèyàn ọba bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ tó ti ń bẹ tó ní àmọ́ bẹ ò ọ̀wàwàwà tó ti wà tó ní àmọ́ wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ o àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọ̀gbẹ́ni níjà kẹrù ó bo níjà ọbẹ̀ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo aráalé lójú kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ lakin nínú ilé àkin lójú ogun àrúdẹ́dẹ́ ọlá àrúdẹ̀dẹ́ ọlà ọba mi aláàfin àjọba aṣúdẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ara wá ara wò ó ara ńlá ti ń fàgì gbóyà tìpìlẹ̀ tìpìlẹ̀ ara ńlá ti ń fàgì gbóyà bí aṣọ kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ò ti ń bẹ káyọ́ tó máa bẹ o ìwọ ló wà nígbà táyé wá báyọ̀ ò bá sì tún sí mọ́ ìwọ náà ló tún máa bẹ o you are the God who is and you are the God who is to come kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ nìkan lọba kan ṣoṣo tí ń fọba ayé jẹ ìwọ náà tún ní ní rọba ayé lóye ìwọ nìkan lọba ayé yìí ń ṣe kábíyèsí fún ìwọ nìkan laládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣe fìlà fún o kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ló gbèjà àwọn ọmọ ìsírẹ́lì ìjànjọ́ sí òhò tójú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bá dágún omi pupa kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ o òforí ṣe lé ọgbọ́n òfikùn ṣe lé ọ̀rọ̀ kábíyèsí olódùmarè ẹ̀rọ ẹ̀ ń bà mí o tí o kú fi ń ṣàgbára gan kò yé èèyàn ayé wàwàwà èèyàn tututu kò ṣe é tú iṣẹ́ ọwọ́ rẹ àdìtú ni olódùmarè kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́.

ọmọ dáyé mo bárun lórí bó ṣe débẹ̀ kò yé mi. Mo dáyé mo bá là lọ́wọ́ alábẹ tó kọ́ ò yé mi. Iṣẹ́ rẹ ni Olódùmọ̀rẹ̀ àdìtú ní. Kábíyèsí Olódùmọ̀rẹ̀, Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ó fi egungun rọmọ sínú aláboyún oúnjẹ gbígbóná oúnjẹ tútù kò débi ọmọ ń gbé. Kábíyèsí Olódùmọ̀rẹ̀, Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ó ti dè má jẹ̀ mú láàrin èmi àtọ́lọ́run ni. Ẹbí ń bá torí afẹ́fẹ́ Ọlọ́run ọba mi òkè ni wọ́n kọ́kọ́ ṣèbà fún. Wọ́n kì í lógúnlógún o, èmi ó kì í lọ́gbọ̀n lọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni. Òun làgádágodo ẹ̀mí gbogbo èèyàn, òun ló ń ṣí ní tì í. Bó bá wò ó yóò ṣe tẹlòmí. Bó bá sì tún wò ó yóò ti tẹlòmí tí ò ṣe máa balẹ̀ tí ó bí léèrè. Ta ni ó dọ́lọ́run lẹ́jọ́ ẹ̀ wá sọ fún mi ọjà ẹ? Kábíyèsí rẹ Olódùmọ̀rẹ̀, Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Bẹ́ẹ̀ ni. Wọ́n kì ọ́ lógúnlógún sẹ́, wọ́n kì ọ́ lọ́gbọ̀n lọ́gbọ̀n, wọ́n ṣì ọ́ lọ́ba àwọn ọba. Láyà àjẹjọ́ ń gba mò ń dágbére lórí ètò yìí, mo dé bó bá dùn ní ká tún pàdé. Ọ̀rọ̀ tẹ́mi sọ ń jẹjọ hàn ẹ̀yìn kọ́ yìí àbámọ́dá Ọlọ́run ọba mi òkè ló bá ń fàṣẹ sí o. Òun ló bá ń jùú lóhùn tẹ̀, ó jọ lóhùn tẹ̀, ó lù lóhùn tẹ̀. Ṣé kí n má tàn yín o láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀ yìí? Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà, Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjì ayé ó gbé wa lọ. Àwọn kan ti kú o, àwa kan la kù. Lára àwa tá a kù yìí, àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni. Àní lára àwa tá a kù yìí ṣẹ́, àwọn kan fúnra lára tí wọ́n ń tọrọ kú fúnra wọn o. Ẹ̀yin bì mí léèrè pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ kò yé mi gan o. Ọ̀rọ̀ Ọlọ́run mo rántí. Olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú fún ni. Òun ó forí ọ̀fẹ́ òun hàn fáwọn tóhùn ó fi hàn fún. Àjẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM. Ìṣọ̀lá, àánú Ọlọ́run mo rí gbà o. Ẹ̀yin kọ́ yìí. Ewúrẹ́ ilé ń wa lápáta mi bí kó kú ni àgùntàn dẹ̀ ń wa lápáta mi bí kó rọ̀rùn. Ìwòtọ́ mẹ̀ẹ́dáyé ń àwò òdì òkè mi ni bí kó dá lápá orí ẹ̀yẹ ní kẹyẹ ẹ̀yọ. Ọ̀tá ní ń dọ́mọ ẹyẹ lókùn, àwọn wọn tún ń dá lóró. Àwọn wọn pòlè wá jà, àwọn wọn tún ní kolokò wa mú. Àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì ìwọ̀n lójú wọn bá mọ́. Ó gbà pópó lọ́wọ́ onípóńpó, ó fi fọ́ọ̀mù onípóńpó lórí pòpòpò. Tonípóńpò gbọ́dọ̀ sọ̀rọ̀, tonípóńpò gbọ́dọ̀ gbín. Kábíyèsí Olódùmọ̀rẹ̀, Ọlọ́run ọba mi ìbàrẹ́. Onítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ o. Ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì ti gbé kalẹ̀ sórí àwọn ìsàn omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dò ń bi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àtàyà funfun, ẹni tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asọ́ tí ò sì bá wọn búra ẹ̀tàn, òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa o àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ o, tó ń ṣàfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ó ní ẹgbẹ́ orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé ni. Wọ́n wá ń bèèrè pé ta ni ọba Ògo yìí? Ó ní Olúwa tó lẹ tó sì ní agbára ni o. Olúwa tó ní agbára ní ogun. Ẹgbẹ́ orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé, ta lọba Ògo yìí? Olúwa àwọn ọmọ ogun òun náà lọba Ògo. Tọ́ ẹ̀ka lẹ́ o gbogbo ọmọ Nàìjíríà.
e ka le o ni gbogbo bi ti a fe fe ikani yin fe de. E ka le o lomode, e ka le o lagba. Okunrin le yi, e ka le o obinrin lode yi, e ka le o. Gbogbo lade lade eyin orun ileke. Gbogbo otoko lo ilu pata pata mo kiyin o e ka le o. Sebi ada se ni hun mo iba o ni hun mo. E ka le o. To eto yin ti de o. Eto te fe mo gbo ni gbogbo ojo mejo mejo o tun ti se be o o ti bo sori afefe lale toni o ti bo si gba gede lale toni o ti le tente lale toni o onile apa otun edakun e ba mi ke so nile apa o si. Eni eto ko to dariwo o tun se be o balẹ bi arandede lori ikanni West Radio 89.3 FM lale oni ha gegede o gbina o alaare o jada nkan o gbe nkan hanu eyin ko yi pepe yega yo gbomo kan lale toni. Ewa dakun be ba ti bo sori ibusun yin ewa nkan fitile e be ba lori ofe re e dakun e fitile nkan o tori pe isele ta tun gbe bo lale toni o lagbara pupo pupo loruko gbogbo awon tajo mo eto ohun wa se ti gbo yin latori awon alase ikanni ta wa yi. Awon oga loga ni abala eka kokan Steven Ige oni olowo button ni fun satawa yo ati gogo awon tajo mo da se da opolopo ti gogo e ti o fi mo lo ni serere were gege ba se kowe e loruko awon eyan yi oni emi olugbemiga omotosho Your radio apostle is here again. And lembe o jari, koto dari wo leto, e ku kale.

0: tọ́ ó dà náà ṣe ti wá nǹkan fìdílé. Bó bá sì jẹ́ pẹ́ ti wà lórí ìbùsùn yín, ẹ̀yìn ẹ̀yà sáà ti gbé rédíò yín sẹ́gbẹ̀ẹ́ yín, ká jọ mọ́ ọ fẹ́. Kó tó dariwo ètò, èyí tọ́lọ́wọ́n ọba mi ò kè é gbé kalẹ̀ nìyẹn ni. Ètò àlàáfíà. Ètò èyí tá a bá mọ́ pè ní ìrọ̀rùn fún àwọn tá à ń ni lára. Ìtúsílẹ̀ fún àwọn tá à ń pọ́n lójú. Ètò kó tó dariwo. Lórí ètò yìí, ohun gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú aáwọ̀ iṣẹ́ tọ́lọ́wọ́n ọba mi òkè tó fi rán wa ni, wípé bí a bá ti gbọ́ pé aáwọ̀ ó ti bẹ́ lulẹ̀ báyìí, káwọ̀ lọ́mọ bu omi àlàáfíà sí o, torí pé Ọlọ́run tá à ń sìn, Ọlọ́run àlàáfíà ni, ẹ̀yìn kí ni sì máa ń fa aáwọ̀ ṣe bí àìnífẹ̀ẹ́ ni. Ọlọ́run wa ṣòré, Ọlọ́run ìfẹ́ ni o. Àní ibi tí ìfẹ́ tó bá ti juwọ́ sí wọn ló ní báyìí, Ọlọ́run ni a lọ mọ́ dá ìfẹ́ padà síbẹ̀. Ló fi jẹ́ pé lórí ètò yìí, bí wọ́n bá ti bùn wá gbọ́, àwọn ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú aáwọ̀ láàrin tọkọtaya. Àní bí wọ́n bá lè sá wá sórí ètò yìí, bóyá aáwọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ni, alájọgbé síra wọn tàbí aládùúgbò. Bọ́rọ̀ òun bá ti lè tó wa létí, ẹ̀dákun. Aáwọ̀ dìgbére nu o. Àwa náà kọ́ Ọlọ́run ọba òkè náà ni, yóò sì bá wa dá àlàáfíà padà síbẹ̀. Ẹ mọ́ gbàgbé, mo ní ètò yìí, ètò àwọn tá à ń ni lára ni, ètò àwọn tá à ń pọ́n lójú, ètò àwọn tá à ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n, ètò àwọn tá à ń fi ọwọ́ ọlá gbá lójú. Lórí ètò yìí, bàbá rẹ̀ ni tá à ń fọwọ́ ọlá gbá lójú, tá à ń fi ẹ̀tọ́ rẹ̀ dùn. Bó bá ti lè sáré kàbàkàbàkàbà wá sórí ètò yìí, wo gbo tọ́lọ́run bá fi sí ìkáwọ́ wa láti ṣe làwa ó ṣe. Ṣèbọ́lọ́run náà ló sọ bẹ́ẹ̀, ó ní ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nì kejì ẹ tọ́jú ẹ. Ìgbà tọ́lọ́run ọba òkè tó wá sáyè yìí, àwọn ká wá lọ ọba. Wọ́n ní, Ọlọ́run sáà ṣe dáadáa. Ọba òkè wá dá wọn lóhùn, ó lẹ̀ ṣe dáadáa. Wọ́n ní kí ló dé, kí làwọn ṣe, kí ló yẹ káwọn ó ṣe táwọn ò ṣe rí. Onígbà tí ebi ń pa òun, fóun ló ń jẹ. Ìgbà tí òǹgbẹ ń gbò wọn, fóun lómi o. Nígbà tó ń wà ń hò, dáṣọ bò wọn. Kàkà bẹ́ẹ̀, ẹlẹ́yàlẹ̀ ń fò ń ṣe o. Àwọn ará bí ìwà dá Ọlọ́run ọba lóhùn wípé, ìgbàwo la rí ọ tébi ń pa ọ́tà ọ̀fun ọlóúnjẹ, ìgbàwo la rí ọ tébi ògbẹ́ ń gbé ọ́tà ọ̀fun ọlómi o. Kódà àwa ò rí ọ ní òrí, àìbàbá rí ọ ní òwò, dànsí kí làó lọ rè é dá fún ọ. Ọlọ́run ọba òkè wá bẹ̀rín ní kéékèékèé. Ẹni sójoojú mi ni, ẹbí ò sójú mi mo rí ika nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ìgbà tẹ́ ẹ ti ṣe fún kankan lára àwọn èèyàn yìí, ẹ ṣe fún mi o. Èèyàn ní wípé, bàbá fún ọ lórí ọ̀fẹ́ láyé, bàbá fún ọ láǹfààní láyé, láti lò fún ọmọ nìkejì ẹ láti ṣètọ́jú rẹ̀, bó o bá kùnà. A ó sì bí ọlé rẹ̀. Tọ́ àwọn tá à ń ni lára, tá à ń fẹ̀ tọ́ wọ́n dùn wọ́n. Àwọn tá à ń fi ọwọ́ ọlá gbá lójú, ni a bá ti dórí ètò yìí. Ọlọ́run ó bá wọn gbẹ̀tọ́ wọn padà. Ṣé gbọ́ ẹni tí mo ní yóò bá wọn gbà á? Ọlọ́run ni o, ayin kì í ṣà wa. Agbára wa kọ́ agbára Ọlọ́run ni. Bàá bá rí ẹ̀ tá à ń ni lára tá à ń yàn jẹ́, tá à ń rẹ jẹ. Ọlọ́run ọba mi òkè ò fẹ́ràn ìyàn jẹ́. Bó bá ti lè sáré ní kàbàkàbàkàbà torí ètò yìí, Ọlọ́run yóò jà fún ẹjọ́. Ẹ̀ṣẹ́ ti gbẹ́ tí mo ní yóò jà fún o. Ọlọ́run ọba mi òkè ni, àwọ̀ lágbára o. Kò sálágbára kan láyé àfọlọ́run ọba. Ẹ̀jẹ̀ wá mọ̀ kẹ́yìn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Ẹ tẹ́ fọwọ́ tì á lẹ́yìn tẹ́ ní àmọ́ ní ìṣókò séwu. Ṣẹ mọ̀ wípé èmi àmọ́ sọ bẹ́ẹ̀ wípé nǹkan kan ẹni lù tẹ́yìn fi gbọ́ lù tí ń nú. Ẹ ti ń da gíbò kọ́ nǹkan kan ní bẹ́nù lò tó fi ń dún. Kábíyèsí olójùmọ̀ rẹ̀. Mo ń sọ àdìtú àti ìjìnlẹ̀ ọ̀rọ̀. Mo kí yín ò gbogbo ẹ̀yin ládé ládé ẹ̀yin ọrùn ilẹ̀kẹ̀. Ọlọ́run tí a bá fẹ́ sí dáadáa. Gbogbo ẹ̀yin orí adé tẹ̀ ń tẹ̀ á lẹ́yìn lórí ètò yìí. Mo ṣí fìlà forí adé láàfin o. Bàá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, mo kí yín bàbá. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arúsàwánù. Adé ò pẹ́ lórí Ísà. Èrùkẹ̀rẹ̀ yóò dọkinni mọ́ yín lọ́wọ́. Láṣẹ olódùmọ̀ rẹ̀, gbogbo ẹ̀yìn ìdìòyè pátápátá ńlẹ̀ Ìbàdàn. Mo kí yín o àti nípínlẹ̀ Ọ̀yọ́ jákèjádò rẹ̀. Gbogbo ẹ̀yìn aláṣẹ wa pátápátá ní ìpínlẹ̀ yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Mo kí yín o. Àwọn tí wọ́n sì fẹ́ràn ọmọnìyàn wọ́n sì tún kù lórílẹ̀-èdè yìí. Ìyá ṣe ń gbọ́ wa náà ni wọ́n ń pè wá. Ni wọ́n ṣe ń tì á lẹ́yìn. Gbogbo ẹ̀yìn bálẹ̀ bálẹ̀, mo kí yín o. Ẹ̀jẹ̀ tí wọ́n mọ̀ kí gbogbo ẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run alààyè pátápátá. Èyí tẹ́ tún ń tì á lẹ́yìn, mo kí yín. Iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní díbàjẹ́ láṣẹ olódùmọ̀rẹ̀. Wọ́n ti rí pé òun tẹ̀mí ti gùn, wọ́n tún pè wá. Àwọn tó ní gbò ti jẹ́ sí Ọlọ́run ni tọ́lọ́run fi ráwọn náà nú. Wọ́n tún tì á lẹ́yìn. Ojú ò ní tì í, iṣẹ́ ìránṣẹ́ yóò ní bàjẹ́, ìpè yóò ní díbàjẹ́ láṣẹ olódùmọ̀rẹ̀. Mélòó la fẹ́ kànú eyín ará bí? Abániamọ̀ kàlé ní èjì ẹ̀ta ìrìn ẹ̀wá. Mo kí gbogbo ẹ̀yin bálẹ̀ nílẹ̀ Ìbàdàn. Bá mi kí gbogbo ẹ̀yin bálẹ̀ pátápátá o. Ẹ̀ní ṣìṣe. Gbogbo ẹ̀yin elétò ìdájọ́. Gbogbo yín pátá ẹ̀yin sáàní sáàní yìí. Ọ̀rọ̀ èmi tí ìdélẹ̀ ni wọ́n ti bá wa gbé. Wọ́n ṣe forí gbé, wọ́n fọrùn gbé. Ojú òní tì yín láṣẹ olódùmarè. Ẹ̀ní ṣiṣẹ́ ìṣe. Gbogbo ẹ̀yin onímọ̀ nípa ètò ààbò. Ẹ̀yin aláàbò pátápátá, gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi DPO, mo kí yín o. Ẹ̀yin ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀yọ́, mo kí yín o. Wọ́n ní yìnìyìnì kẹ́ni ó ṣe mí bá a bá dúpẹ́ orí àná, ẹ̀yin kọ̀ yìí a ó rèé òmí ìgbà. Mo kí yín, mo kí yín, mo lò yín lọ́gọ̀ ẹnu. Tọ́ lálẹ́ tòní gbẹgẹdẹ ó gbiná aláàárẹ̀ ó jàgbá. Ọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ ń jẹjọ ṣe rántí arábìnrin. Tó bímọ mẹ́ta. Àmọ́ tó jẹ́ pé inú ọmọ mẹ́ta tó bí ẹ̀yin kọ́ yìí. Ẹyọ kan tọkọ ẹ̀. Ọmọ méjì yòókù. Àkọ́kọ́ àtẹlẹ́ẹ̀kẹta àwọn lọ́kùnrin. Ẹ̀kejì obìnrin ni. Àmọ́ ọkùnrin méjèèjì inú ọmọ. Ọkọ ilé ẹ̀kọ́ ló bí fún o. Ẹ lanu. Ẹ gbọ́ ń jẹjọ àbí. Ẹ̀ẹ́gbọ́ lálẹ́ tòní. Ibi abọ́rọ̀ dé. Ọ̀rọ̀ tí wá fẹnójú kẹkẹkẹ. Ọkùnrin wo ni ó gbọ́rú ẹ̀. Tí ò ní kọ́kọ́ tu tókè kó fojú gbà á. Ọmọ mẹ́ta tán. Ẹyọ kan wá ni tòun bẹ̀. Ẹ rí pé ọ̀rọ̀ ọ̀hún ó lágbára pọ̀. Ẹ tún gbọ́rọ̀ mí lálẹ́ tòní. Màmá kan sáré jànàjànà wá sọ́dọ̀ wa ká gbòun. Kí n tó ń sọ ọmọ òun kó tó bọ́ sódì. Gbà wá di ọ̀rọ̀ táwa kanlẹ̀ dáadáa. Ó gbẹ̀yìn ọmọbìnrin tó jẹ́ pé ojú yín ti ràn mówó. Ẹ bá ti rọ́kùnrin kan bóyá ó gbé lẹ́sọ̀ sí ìgboro. Ẹ ti máa tẹ̀lé. Ẹ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ o. Ìyá ló sáré wá nígbà tanná sídi ọ̀rọ̀. Ó ní agbára pọ̀. Nígbà parákùnrin ọ̀hún tọ́rọ̀ náà kàn. Lẹ́nu ẹ̀ ń gbọ̀n. Nígbà ọ̀rọ̀ ti dorí afẹ́fẹ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dún nìyàn. Arákùnrin kan náà ń bẹ òun náà sáré wá ọmọ Togo ni. Ó bá àyàn ṣiṣẹ́ ọdún mẹ́wàá. Ọdún mẹ́wàá wá dé. Ó pé tán, wọ́n ti jọ ládẹ́hùn. Nígbà wá di ọdún mẹ́wàá tọ́lọ́hún fẹ́ máa lọ. Nìyàn bá ní ò létí lọ o, kí a ló dé. Ó gbẹ̀lẹ́ gbọ́ lálẹ́ ẹ̀tùn ní. Ẹ mọ́ wàá gbàgbé ìjẹjọ wípé mo ní lórí ètò yìí. Ètò yìí ó ti tàn káyé o. Mo ní ẹ̀mọ̀ gbọ́rọ̀ tẹ̀mí náà torí iṣẹ́ tà ń ṣe yìí iṣẹ́ mi ni. Tọ́ wọ́n lọ sínú ìjọ màmá wa. Ìjọ mora àánú gbà. Bẹ́ẹ̀ bá ti gbọ́ àdúrà yìí tán, àsọtẹ́lẹ̀ ni ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́. Àdúrà yìí lágbára pọ̀. Bí èèyàn bá ní wòlíì ò sí mọ́, ẹ dákun ta gbolé wọn ló ti kú o. Wòlíì Ọlọ́run sì ń bẹ. Wòlíì obìnrin màmá Tọ́lá ṣe òbí sẹ̀san màmá mora àánú gbà. Wọ́n sáré dé ọ̀dọ̀ màmá mora àánú gbà, Christ Hope of Glory. Màmá ní ọ̀rọ̀ àdúrà àti agbára fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́. Tẹ́ ń gbétò yìí lálẹ́ ètò ní àwọn tá à ń pọ́n lójú tá à ń ni lára. Ó yẹ jẹ́ kí n dọ́dọ̀ màmá mora àánú gbà. Ẹ mọ́yìn kó ń bẹ́ o. Ẹ gbọ́rọ̀ àṣẹ tó lágbára àwọn àdúrà àtàsọtẹ́lẹ̀ ọ̀run. Ẹ̀yin màmá mora àánú gbà. Ẹ ká alẹ́ mà o.
1: Ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ mora àánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń dá. Onírò-òbìnú jẹ́ fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tọ́lá ṣe òbí sẹ̀san màmá mora àánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Dahayo, Season of Joy, nínú ìjọwà, mora àánú gbà, Christ Home of Glory, SW/130B, Omi Funfun Street, opposite Balogun Borehole, Òkè Àdó High School Junction, off Joyce B Road, Òkè Àdó Ìbàdàn. Àdúà òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀, 8 AM to 10:30 AM. Ìwo náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ tó. Kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀, wá fi ogun ìdádúró, àmúbọ́, àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀. Ogunlógo ìránṣẹ́ Ọlọ́run ni màmá mora àánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀lú 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o. Ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: Àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moráàánú gbà, èyí tí ìjọ Moráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù ayérayé aláṣẹ láyé àti Lọ́run, Olúwa àmọ̀ gbé ọ̀gà, Olúwa ò ṣeun, a sọ pé ó ṣe. Ẹ̀yin ni Ọlọ́run, Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run ní gbogbo ọjọ́. Àmọ̀ rírì rẹ̀, àmọ̀ pẹ́yìn lẹ̀ ń tọ́jú wa, Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run tẹ́ ẹ̀ jẹ́ kí prógrámù mọ wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ, tẹ́ ẹ̀ jẹ́ kí èṣù àti ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ kó da dúró, Olúwa àmọ̀ lóore, Olúwa ẹ gba ọpẹ́ wa. Adúpẹ́ bẹbẹ tẹ́ ẹ̀ ṣe nínú ètò yìí, adúpẹ́ pẹ̀ ń tẹ̀síwájú, adúpẹ́ ní gbogbo ìbọwọ́ yín láàrin, Olúwa ẹ gba ọpẹ́ wa. Adúpẹ́ lórí atọ́kùn, adúpẹ́ lórí àwọn tí wọ́n ń gbọ́, adúpẹ́ lórí èmi tí mò ń ṣe, Olúwa àmọ̀ lóore, Olúwa ẹ gba ọpẹ́ wa. Ìjà tó ń tẹ̀síwájú nínú ètò yìí ní òní, ní orúkọ Jésù, Olúwa ẹ̀yin la fẹ́ rí, Olúwa ẹ jẹ́ á rí yín ní gbogbo ọ̀nà, Olúwa ẹ darapọ̀, ọwọ́ yín la fẹ́ rí, Olúwa ẹ jẹ́ á rí yín. Ẹ mọ ọ̀tọ̀ wa, ọ̀rọ̀ tá a fẹ́ sọ, ẹ̀yin la fẹ́ kẹ sọ. Adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́, Olúwa ẹ gba ọpẹ́ wa. Ayérayé Ọlọ́run àánú, àní pé àní yé pè títí tẹ́ fi gbọ́ lórí àwọn ọmọ tán wà ní kàtà ajínigbé yìí. Olúwa àánú la fẹ́, Olúwa ẹ fàánú gbà wọ́n jáde. Pẹ̀lú gbogbo agbára tẹ́ fi ń jẹ Ọlọ́run, Olúwa ẹ gbà wọ́n jáde. Torí pé a ó yìn yín, a ó dúpẹ́, a sì mọ̀ pé a pè sí nǹkan kan rí kẹ́ ẹ mọ́ bá wa ṣe. Eléyìí náà tó ti dọwọ́ yín, Olúwa, Olúwa ẹ bá wa ṣe. Ẹ gbà wọ́n jáde láyọ̀ àti àlàáfíà, kọ́nkálukú lè rìn padà sílé rẹ̀, Olúwa ẹ ṣe bẹ́ẹ̀. Adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ayérayé Ọlọ́run àánú, Olúwa mo tó ń gbàdúà, mo ń tọrọ, mo ń bẹ̀bẹ̀ fún gbogbo àwọn ọkàn tí àwọn ayé ti fi àládéni gbẹ̀kùn. Lórúkọ Jésù Kristì ti Nazareti, ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ, agbára tó jagbára lọ, gbogbo àwọn ọkàn tí àwọn èèyàn ti fi àládéni gbẹ̀kùn. Lónìí, Olúwa ẹ bá mi tú wọn lẹ̀. Ní gbígbó àdúrà yìí lórúkọ Jésù, ọ̀run ẹ tú wọn lẹ̀, ẹ tún tan ayé wọn kọ. Lórúkọ Jésù, ẹ̀yin la lágbára, kò sẹ́lòmíì lẹ́yìn yín mọ́. Ní orúkọ ńlá Jésù, gbogbo àwọn tí wọ́n ti fi àlá bọjú àlá wọn jẹ́, gbogbo àwọn tí wọ́n ti fi àlá dè mọ́lẹ̀, gbogbo àwọn tí gbogbo ẹ̀yin tí wọ́n ti fi àlá dá dúró sójú kan náà, ní orúkọ Jésù mo pàṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú Ọlọ́run pé lónìí gangan gangan gan, ó yẹ ẹ gba ìtúsílẹ̀, ẹ lọ ráàánú gbà. Mo ní ẹ lọ rí àánú gbà, àánú ìtúsílẹ̀. Orúkọ Jésù ẹ rí gbà, ó rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. A tún wọnú ètò tòní lọ, Olúwa ẹ mọ bá wa lọ. Adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Kristì Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a ń gbọ́ ètò yìí, tí a bá ti ní, táwọn èèyàn bá ti ń gbọ́ ètò, tí wọ́n ń pe ẹni tó ń ṣe prógrámù yẹn, ó jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn ń gbọ́ ètò yẹn nìyẹn. Lórúkọ Jésù mo gbàdúà, etí tẹ fi ń gbọ́ mi kò ní di. Agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, àdúrà tá a dẹ̀ ń gbà yìí yóò mọ ṣe ìtúsílẹ̀, yóò mọ ṣe ìmúláradá, bẹ́ẹ̀ ni ó ṣe mọ rí. So mo mọ̀ pé àwọn èèyàn pé wọ́n ń gbọ́ ètò yẹn. Ẹnìkan náà ló pè mí, àlá tó sọ fún mi, ó ní kí ni ìtumọ̀ rẹ̀. Mo ti sọ fóun, ṣùgbọ́n mo tó fẹ́ ká jọ sọ. Ó ní gbogbo ìgbà ló máa ń lálà pé tó máa rí pé òun ń ṣèyàwó lójú oorun. Aláyẹ náà wá pín sọ́nà méjì. Ọmọ ìkéré tó bá ń lálà tí ò tí ì ṣe ìgbéyàwó lójú ayé, tó ń lálà pé òun ṣe ìgbéyàwó lójú oorun. Irú ọkàn bẹ́ẹ̀ yẹn, ẹ̀mí kan ló ń bá ṣe ìgbéyàwó lójú oorun tí ò fi ààyè gba ìgbéyàwó fún un nínú ayé. Mo dẹ̀ gbàdúà gbogbo ẹ̀yin tí ẹ ti tó ilé ọkọ lọ, ṣùgbọ́n tó gbogbo ìgbà ẹ máa ń lálà pé ẹ ṣe ìgbéyàwó lójú oorun. Lórúkọ Jésù, agbára tó ń ṣègbéyàwó fún yín lójú oorun, ọ̀run ó bàjẹ́. Agbára ìgbéyàwó lójú ayé, ó yẹ ẹgbà. Ó gba agbára ọkọ ọ̀run, Eliá Rọ́bí Wáísí Kàá, Òkóbìrì Kákáká, Haílí Rọ́bí Wáísí Kàá. Ó gba agbára ọkọ ọ̀run nínú ayé yín, kó máa bàjẹ́ bẹ́ẹ̀, kó máa bàjẹ́ bẹ́ẹ̀, kó máa bàjẹ́ bẹ́ẹ̀. Mo pàláṣẹ ni mi dálábà. Lórúkọ Jésù, ago ìgbéyàwó kó lù lórí yín lọ́dún yìí. Ọdún yìí ò tí ì lọ, kò tí ì pẹ́ jù. Ọlọ́run sì máa ṣe bẹbẹ nínú ayé yín. Lórúkọ Jésù, gbogbo ìwọ tó ń lálà pé ò ń ṣe ìyàwó lójú oorun bí ẹ̀mejì bí ẹ̀mẹta jù bẹ́ẹ̀ lọ. Lórúkọ Jésù, mo gbà ládùá nínú ọdún yìí, ago ìgbéyàwó yóò lù lórí rẹ. Ẹlòmíràn tún lóhun tún máa ń lálà, àgbàlagbà ni. Olorun ma nlala pe awon omo ohun mura fohun pe ohun fe se yawo lo wa nbere pe ase bo nti se yawo ko nto bi yin mo wa so pe mama iru ala be yen he ala pe yan pe yan dagbere ni ala ku ni loruko Jesu mo gbadua gbogbo ewo to ma nlala be iku ojiji ko ni je pin re loruko Jesu gbo en to ba tin lala agbalagba to nlala pe ohun se gbe yawo ah loruko Jesu iru okan be yen o ni doku lojiji so kiru okan be ko tete mo gbadua o mo se ira pada pe olorun ra mi pada mi gbodo ku emi ti mo jiya o ni emi ti mo jiya lori omo won ojere omo gbogbo awa bi amo ta se lala lori omo ti awon ota wa nse hala ile pe igbeyawo tulasi la won omo fe mo se fun yan loju orun laye ko gbodo sele a ti se wala la lori omo awa la jere won a ni kanjuku omo wo ni fu ko si sanjo fun wa loruko Jesu a pepepe gbogbo agbara to ba ni ka doku uru okan be ko doku gbogbo agbara to ba ni ka wa ka wa ta se lala lori omo ka mo je won omo loruko Jesu wo okan be ongun ni je won omo so itume niyan loruko la Jesu a oni tete ku loruko la Jesu mi gigun bayi lọlọrun o fi san fun wa ori be o se be o Jesu Oluwa wa ami loruko Jesu o tojo meta na ti mo tin wa sori eto yi oruko mi o yi pada oruko mi na ni woli obirin iya afin tola se ye mi si obise san ti gbogbo aye mo si mama mura anugba number mi na ko de yi pada number mi na ni 08059008415 lekan si 08059008415 bi mo de se nso ni fe ki gawo yan ba ti gbo program lese kese won ti mama pe yan ago meji si ago merin that receive call lati odo enikeni loruko Jesu a ori anugba o to ba fe ri mi ani program ni Joyce B Road opposite to Okeado High School omi funfun wa ti ri church wa nbe mura anugba home of glory ibe ni church wa to ba ti pe mi sori ago yen every Thursday la man se program ati ma wa nbe latago meji abo sago meji la bakan na eyi te ba wa ni side ona asunle ile ijosin wa na wa tun wa ni asaka wa na alubarika estate a ma nse program be na njo Thursday ni agogo mewa la ma bere yen a ma npari yen ni ago kan o le ri mi lona mejeji loruko Jesu mo gbadua fun gbogbo wo kan ti an fi alaye olenu pe loruko Jesu o ya lo ba isegun re pade oni lojo isegun re atu ole ori be o se be bo alase orun Jesu Kristi oluwa wa ami loruko Jesu
2: ayo mi tide oluwa o
0: wa yo re de iwo le ri kan ninu ijo mura anu gba Christ home of glory lọlọrun tin dabira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe lọlọrun se wole awon ide nja oniro binu je fofayo nibi ipade oloso ose yi tọlọrun gbe kale lati pase woli ọlọrun alaye prophet Estolasi Obisesan mama mura anu gba ni gbogbo ojo bo Thursday pelu akore Dahayo, season of joy, Henry Jowa, Muranu da Christ Home of Glory, SW/130B, Omefofon Street, opposite Balogun Hall, Okeado High School Junction, off Joyce B Road, Okeado Ibadan, Adua Oro Nelati Agogo Mejo Oro, Titigi Agogo Mewa Apo Oro, 8 a.m. to 10:30 a.m. Iwona ma bo wa po long ele dare soro ni gugu oro joto ke o to lo sibi se ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki won na wa rerin ayo ogunlogo iranse olohun ni mama mura anu gba yo ma koso ti sise iranse elo 08059008415 ipade tose yi o gbodo ma si nbe o iwo la anu kan ti o rerin ayo

Tọ́, ẹ jẹ́ kí n mọ̀ kí yín káàbọ̀ padà láti ojúde lọ́hùn-ún tá a ti lọ kàn sí ìjọ Mùránú gbà. Ṣé ẹ mọ̀ wípé mo ti sọ fún yín lórí ètò yìí pé ẹ dákun ààyè wà ètò tí gbogbo ayé ń gbọ́nà. Ìjọ Mùránú gbà. Ọlọ́run ọba òkè ó ń ṣiṣẹ́ agbára ń bẹ̀ o. Èmi ti ń rí wòólì láyé. Mo tún rí wòólì obìnrin kan. Bí n bá sọ wípé wòólì, ẹ dákun, mo ń sọ̀rọ̀ nípa wòólì Ọlọ́run tọ́lọ́run lò fún ìran tá a wà yìí. Wòólì tọ́lọ́run lò láti tú ìdè, láti já ìdè àwọn ogun ọjọ́ pípẹ́. Ọlọ́run lo mọ̀mọ́ yìí ẹ dákun káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni. Bẹ̀mí àti mọ̀mọ́ jọ jókòó sọ̀rọ̀. Ọlọ́run ṣe ń lò wọ́n lámẹ́ríkà, ó ní agbára pọ̀ o. Nígbà mo wá wo mọ̀mọ́ yìí fí, mo rí i pé ọ̀tọ̀ ni àwọn tí ebi lè ń dé o. Àwọn wòólì tí wọ́n mọ̀ sọ nígbà tọ́lọ́run ò sọ. Àwọn tí wọ́n gbé ìjọ kalẹ̀ tá àbá mọ̀ pè ní ojúde ìwà nǹkan jẹ. Ẹ ti mọ̀mọ́ yìí yàtọ̀. Bí wọ́n ṣe ń ṣe ìrànlọ́wọ́ nípa tara, òun náà wọ́n tún ṣe ìrànlọ́wọ́ ń pa tẹ̀mí. Wọ́n bá bọ́ ọ̀yàn lóúnjẹ ẹ̀mí tán, wọ́n ó tún fún un lóúnjẹ tara. Mélòó nú àwọn wòólì ní ṣe léyìí? Màmá Mùránú gbà. Láṣe Olódùmarè, Ọlọ́run ò ní padà lẹ́yìn yìí o. Ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lẹ́mọ̀ gbọ́ ọ̀rọ̀ àṣẹ agbára àti àwọn àsọtẹ́lẹ̀ látòkè lórí ètò yìí náà ni. Orí ètò yìí ni Màmá Mùránú gbà yàn láàyò láti máa ṣe ìtúsílẹ̀ àti ìtáǹdè. Látijọ́ mẹ́jọ lọ ẹ́mọ̀ gbọ́ àwọn àlá àti ìtumọ̀ rẹ̀. Àwọn tá ń fi àlá yọ lẹ́nu. Tọ́, ìṣẹ́ tọ́lọ́run fi rán mọ̀mọ́ nù o. Màmá Mùránú gbà. Ẹ ti wá gbọ́ bó bá tún di lọ́la. Wọ́n máa ń ṣe ìpàdé kan, ìpàdé Mùránú gbà ni. Bẹ́ẹ̀ náà bá fẹ́ pe mọ̀mọ́. Nọ́mbà wọn náà wọ́n ti pè wọ́n. Ẹ̀yin náà máa pè wọ́n. Kẹ́ ẹ máa gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ agbára látẹnu mọ̀mọ́. Bẹ́ẹ̀ bá ti ń pè wọ́n, wọ́n mọ̀ sohun tọ́lọ́run bá rán wọn láti sọ fún yín, wọ́n sì mọ̀ sọ fún yín, yóò sì mọ̀ ṣe déédéé ohun tẹ́ ń là kọjá. Nọ́mbà mọ̀mọ́ rèé 08059008415. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08059008415. Dàmọ́ra àwọn tí mọ̀mọ́ yìí ti ràn lọ́wọ́ bó ṣe kábíyèsí Olódùmarè. Ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ tó fi mọ́mọ dé àtàgbà. Kábíyèsí Olódùmarè. Tọ́, Ọlọ́run ní padà lẹ́yìn yín mọ̀mọ́ yìí o. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní díbàjẹ́. Ẹ máa pe mọ̀mọ́, ẹ máa gbọ́rọ̀ àsọtẹ́lẹ̀ agbára. Ẹ̀yin náà máa gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù ni. Ẹ̀yin tẹ́yìn náà fẹ́ polówó ọjà yín, àyè ń bẹ o. Ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ó yẹ máa bọ̀. Ẹ̀yin olókoòwò, ẹ máa bọ̀. Ẹ̀yin ìjọ, ẹ máa bọ̀. Ẹ̀yin ẹ fẹ́ ṣe ìkíni àbí? Ẹ máa bọ̀. Sórí ètò kó tó dariwo, ètò tí gbogbo ayé ń gbọ́ ni. Tọ́, Ọlọ́run ọba mi òkè, òun náà ló ní ó máa rí bẹ́ẹ̀ o.

0: Bẹ́yìn náà bá fẹ́ ṣe ìpolówó ọjà yín. Ẹ fẹ́ ṣe kíni àbí? Ẹ fẹ́ kí ohun tẹ́ ń ṣe ohun ẹ fẹ́ sọ di mímọ̀ fún gbogbo ayé. Nọ́mbà mi rẹ̀ ó 08058816462. Ẹ jẹ́ ń pè é fún yín lẹ́ẹ̀kan sí 08058816462. Bẹ́ẹ̀ bá ti pè é èmi gangan ni wọ́n ó gbé. Àmọ́ lẹ́yìn ètò yìí ni ẹ pè mí o. Ẹ bá pè mí ní ìṣìhun ní ráàyè gbé. Tọ́ bí òun ṣe jẹ́ náà nu ó jàre. Ó yá o. Ẹjá dàbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí pọ̀tọ̀ fún ẹ̀ẹ́lẹ̀ ní yọ̀yọ̀yọ̀. Ẹ sáà ti mọ̀ wípé ìpolówó báyìí òun náà làgún mọ́ owó. Ètò tí ò bá sì ti ní ìpolówó nú. Ètò bẹ́ẹ̀ pẹ́ kù ló fi jẹ́ pé ẹ dákun o. Bẹ́ẹ̀ bá fẹ́ kétò yóò ó kú. Ẹ̀yin náà ẹ dákun ẹ máa gbé ohun tẹ́ ń ṣe bọ̀. Ohun tẹ́ ń tàun ẹ máa gbé bọ̀. Tọ́ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí o. Níbi ọ̀sẹ̀ mélòó la gbé ọ̀rọ̀? Ọmọbìnrin kan wá o. Ọmọ tí ó ní ìyá òun. Òun fẹ́ ṣègbéyàwó. Àmọ́ ìyá òun sọ pé kò sọ́nà ń bẹ́. Òun ti mú ọkùnrin bíi mẹ́ta. Òun ti mú lọ bá ìyá òun. Pé àlásìkò òun tó kó jẹ́ kóun náà lọ rèé lọkọ̀. Àmọ́ ìyá fà ké kọ́rí òun ní ńlá. Àfi tó bá ṣe tòun ni, ọmọ béèrè pé ẹ dákun kí ni tí ń tẹ̀ fẹ́ kí n ṣe o. Ọlọ́run ti lọ́kọ fún un. Òun ní ṣe yán bí ọka, òní sì ń fi àkókò rẹ̀ ṣòfò. Bó bá ti ṣetán tó wò tó fẹ́ lọ lé ọkọ, ọkọ rèé o. Ọmọ ní bò wọ́n ti ń ṣerú ẹ̀. A sì gbọ́ngbà táyé wà lójúgùn. Ọ̀làjú ti dé ojú ti là á. Ìbọ̀lẹ̀ ti gbọ́ pé ìyá ń fọmọ fọ́kọ. Ìyá ń fọkọ fọ́mọ. Ẹ̀yìn òun lẹ́n tó wò ń tó ń fẹ́fẹ́ àti pé. Màá mi, ìyẹn ò ní hàn yín. Ẹni tẹ́ ní ìfẹ́ yìí, kò wù mí fẹ́ o. Ìyá ní kò wù ọ́ fẹ́. O ìyá ní lọ́kọ láyé nì. Ọmọ bá sáré kàbàkàbàkàbà, ó wà o. Sórí ètò kó tó dariwo. Ó ní òun ó sọ̀rọ̀ yìí dariwo. Àwa ránṣẹ́ pé màmá ẹ̀. Ṣé ẹ gbàgbé? Tẹ́ ẹ bá ti gbàgbé, ó dà náà jẹ́ ràn yẹn létí. Àti ń bọ̀rọ̀ ń bọ̀ o. Kẹ́ ẹ lè mọbi tá a bá dun arábìnrin ọ̀hún ó tójọ́ mẹ́ta kan. Ọ̀rọ̀ tọmọbìnrin ń sọ nígbà tó mẹ́jọ́ wá rèé o.
1: Ní orúkọ tèmi tí mo máa ń ṣojú ọ̀gá wa Olúgbẹ́miga Ọmọ́tọ́sọ láti iléeṣẹ́ wa rédíò Kànga Àgbẹ̀mágbẹ 89.3 West Radio Lolúyọ̀lé Nìbàdàn. Sísá wa, ẹ kúrọ̀ lẹ́.
2: Ẹ kúrọ̀ lẹ́ sá.
1: Sẹ́yìn lè fẹ́ rọ́gà.
2: Bẹ́ẹ̀ni.
1: Àbáwọn.
2: Èmi ni sá.
1: Ẹ̀yin ni. Kí lorúkọ yín mà?
2: Zainab
1: ni sá. Zainab láti bo.
2: Láti Ìbàdàn ìlú.
1: Sáyì bó ń bàdàn.
2: Bólúwájí.
1: Ṣé kò sí kí ni tí ẹ fẹ́ rí wọn fún?
2: Ẹjọ́ ọmọ mi ni mo mú wá káwọn èèyàn lè gbà mí nímọ̀ràn ni
1: sá. Ẹjọ́ ọmọ mi yín.
2: Ní ìgbà tí ó tó stéèjì tí mo sọ pé mo fẹ́ márì.
1: Ǹkẹ́.
2: Mo sọ fún wọn pé mo lẹ́ni tí mo fẹ́ pé ẹni tí mo fẹ́ fẹ́ gbà tí mo mú lọ sílé pé òun ni mo fẹ́. Wọ́n ní pé rárá ọmọ ọ̀rẹ́ àwọn ni kí n fẹ́ yín dandandan. Mi ì dẹ̀ láìkọ ọmọ ọ̀rẹ́ wọn tí wọ́n sọ yìí. Mi ì láìkọ torí ẹ jẹ́ ni tèmi àti ẹ̀ ò jọ close rárá. A à mọ ẹyin sì nípa ara wa. Tọ́ fi ní dandandan òun ṣáà ni kí n fẹ́.
1: Okay.
2: And this is not the first time ọ̀rẹ́ máa ṣe. Ó ti di èèyàn lẹ́ẹ̀kẹta tí màá múyàn wàlé tán máa sọ pé rárá o ọmọ ọ̀rẹ́ àwọn yìí ni dandandan ni kí n fẹ́. And ọmọ ọ̀rẹ́ wọn tán sọ yìí kìí ṣe èèyàn kan tó ṣe kinní ni ò jẹ́ kí n láìkẹ̀.
1: Ẹni tẹ́yìn ń fẹ́ ẹ ti mú lọ bá wọn.
2: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n wá ní ẹ lè fẹ́ nìyẹn.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ọmọ nọmba kí lẹ́yìn wà nínú ọmọ ìyá yín?
2: Husband ni.
1: Ẹyin là kọ́ bí. Kí ni ẹjì yín báyìí mà?
2: 30 years.
1: Ọmọ ọgbọ̀n ọdún. Ẹgbẹ́ yín náà ti máa rètí pé kí ló ń dá yín dúró?
2: ti ma ti mu en ti mo fe wale o ma ni pe rara won ni da o sa ma ya ko da won tun ni so ni gbon kele rara isoju eni yen ba en ti ma so pe rara o ami ile fe ni yen po omo ori amu gaga gaga sa ni o fe ti fe
1: daddy yin ko
2: mo ti so fun awon ni ti mommy ba so na ni
1: Daddy, you know, so pinch mommy, you was too little telly.
2: What is all right, grandma? And what is all right, uncle? My dad is also only in town of any.
1: Emma, you know, say, I'm a broomy, Lenny Lane.
2: Yet also, I want to have broomage, and they are calling out to marry.
1: Okay, or to knock on me. Don't you dare a brute, you know? I'm not to marry. Ki wa ni nkan ti e fe ki ase fun yin
2: o fe ko gba mi ni mo n tori mi ti e mo te yan se ba bo mo like eni ti mo fe bayi mi de le fi sile
1: en te nfe lo lo bayi eni fe re ibo ni ilu ona mi yan wa
2: won si badan for number
1: yan won si badan daddy nkan ti won
2: wa badan
1: daddy wa badan ti won but se bi ele fun wa ni number mommy
2: nbe
1: ati number daddy na bi ele fun wa Okay, nkan temi kan ma gba yin ni moyan ni wi pe e ma mu ba won soro lile. E ma binu pa da yin joku gan lataro ti yeside. Oga na ba attend sin but ogo si around e ma binu. O nkan to wa nbe ni wi pe e je ka gbo nkan ti awon mo Nigeria. Abe fi oro mo ba ma so fun. Ni oruko temi ti mo ma soju oga wa.

0: tó wà ńlẹ̀ yìí béèyàn ò bá fẹ́ kí nǹkan ó bàjẹ́ òní bá ṣe ń ṣe. Ọ̀rọ̀ yìí nígbà tí ọmọbìnrin tó mọ ẹjọ́ wá èmi ò sí nílé ló fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Àmọ́ nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ọmọdébìnrin yìí ó ká mi lára gẹ́gẹ́ bí abiyamọ wípé a ti gbọ́rú eléyìí ọmọ ọdún mẹ́rìnlá tó sì ti ní àwọn ìrírí èyí tó jẹ́ wípé kò sẹ́ni tó gbàdúrà láyé wípé kóun ò bímọ kọ́mọ òun láti kékeré kó ti mọ ní irú àwọn ìrírí burúkú báwọn. Òun ló jẹ́ kí n wò wípé èmi náà gbọ́dọ̀ wà ní ìkàlẹ̀ la fi ránṣẹ́ pè yín. Bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ kí mọ̀mọ́ ọmọ òun náà kó wà ń bí lónìí àmọ́ ó lóun ò ní lè ráyè wá torí iṣẹ́ tóun ṣe àti ọ̀nà tó jìn ó lẹ́kọ̀ọ́ lòun wà. A kí yín lẹ́ẹ̀kan sí o, ẹ̀yin ni dádì Áyísá, ẹ̀yin ni ìyàwó bàbá Áyísá.
1: Bẹ́ẹ̀ni o.
0: Áyísá.
1: Olóòtú.
0: Ṣé bàbá rẹ ni?
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ìyàwó bàbá rẹ ni?
1: Bẹ́ẹ̀ni sọ.
0: A mọ̀ wípé ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ohun tó wá sọ fún wa ní ìjẹjọ, ó ti sọ ní ojú yín, ó sì ti sọ ní etí yín pẹ̀lú. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyàwó bàbá Áyísá. Ọmọ yẹn fi ẹ̀sùn kàn yín wípé ìṣọwọ́ tẹ fi ń ṣe òun kò dáa. Ó sọ débi wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà níṣe lẹ lé òun dà sí ìta. Ìgbà míì bẹ tó jẹ́ pé ilẹ̀ lè ti ṣú. Ó tún wá sọ̀rọ̀ wípé ẹ ti òun síta lọ́jọ́ kan. Ó ní ní ọjọ́ yìí láwọn kan wọ́n ṣe òun yankan-yankan. Bóyá fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa nílé kó lè yé wọn dáadáa. Ó ní àwọn ọkùnrin tí wọ́n ti bé egun tí wọ́n ní san lára dáadáa wọ́n kì òun mọ́lẹ̀ wọ́n sì bọ́ òun ní àjọṣepọ̀. Ó ní àwọn ẹni ọ̀hún wọ́n tún wá jẹ́ àwọn tí wọ́n máa ń bá yín ra ọjà. Áyísá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
1: Bẹ́ẹ̀ ni olóòtú.
0: Màmá.
2: Mo dá yín lóhun olóòtú.
0: Báwo lọ̀rọ̀ náà ṣe rí?
2: Ẹ ṣe olóòtú, ilé àtọ̀nà yóò ní bàjẹ́. Ogbon tó sọ pátá ó parọ́ ọmọ mi rè. Nítorí pé ọmọ tí yẹn gbà látọmọ ọdún mẹ́ta tó fi kú ọmọ ọdún mẹ́rìnlá tó wá sọ yí pé mi ò mọ́ ṣe mọ́. Lóòótọ́ níjọ́ tó ní ìṣubomi mu táwọn géńdé ọlọ́run bá lu àjọṣepọ̀ yìí. Bàbá ẹ̀ náà ni ó pè ípé ká dáná sílẹ̀ òun náà ni mo rán níṣẹ́. Kó lọ kóyìn ọrọ mọ́tẹ́ látago mẹ́rin kọ́ mọ́mọ́ bọ̀ láago mẹ́jọ alẹ́. Ó ní mo bá wí sí kí mú ẹgba kí ìná ló bá fòbọ́ ọ̀tá. Ra ni àwọn ti fẹ́ tún náà wọ́n ṣe mọ́ náà ń wo gbàrá àdúgbò. Àbí bó tó wá di bí aago mọ́kànlá lálẹ́ táwọn kan tẹ̀lé dé. Ó ṣòro kí n tó sọ wípé kí àwọn kọ́sọ́mà mi kí wọ́n lọ bá mi rí pẹ̀. Mo bí ti tèmi o, yìn sì fi kankan ya kankan sọ́tọ̀. Ìjẹ́ bó ṣe jẹ́ olóòtú.
0: Bí n bá gbọ́ yín dáadáa, nínú ọ̀rọ̀ tẹ sọ, ẹ ní ẹran níṣẹ́.
2: Bẹ́ẹ̀ ni olóòtú.
0: Láti aago mẹ́rin.
2: Mẹ́rin.
0: Ó wá ń bọ̀ nílé ní aago mẹ́jọ. Bẹ́ẹ̀ ṣe wá bá wí.
2: Ó bá bọ́ ta.
0: Ó bọ́ síta. Àmọ́ bọ́mọ yín ṣe sọ̀rọ̀ ikọ́ yìí o. Áyísá, ṣé bí wọ́n ṣe sọ yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí?
1: Bẹ́ẹ̀ kọ́ lórí. Ìgbà tí wọ́n mi ṣẹ́ ní aago mẹ́rin, ibi tán dẹ̀ rán mi ẹbẹ̀ yẹn jìnà. Ó jìnà gan-an. Tó yẹ pé mo fẹsẹ̀ rìn lọ ni òjò gan dẹ̀ tún wọ̀ tó ó dùn yẹn gan pa mí dì ni. Bí mo dẹ̀ ṣe wá dé tó ń sọ fún mi pé àlátà mo dẹ̀ fẹ́ máa ṣàlàyé fún wọn pé òjò ń rọ̀ mo tún fìyẹn náà sá sí odò torí pé kí n má bàa sọ̀rọ̀ àbí kí n má bàa nà mí náà ló yẹ kí n tún wọnú òjò yẹ kí n sáré lọ bá yín gẹ́ẹ̀tì ẹ̀. Bí mo ṣe déédé pé kí n máa sọ̀rọ̀ wọ́n fẹ́ mú ẹgbà náà fẹ́ ná mi. Bọ́dẹ̀ ṣe máa ń ṣe náà nìyẹn tí yàn bá ti ṣiṣẹ́ nǹkan kékeré bá wọn máa mú ẹgbọ́n máa fẹ́ náà yàn ni mo fi sá bọ́ta ní alẹ́ ọjọ́ yẹn. ibe ni awon okunrin meta ton fi repu mi
0: amo nipa to nrojo fun wa oni awon okunrin meta yen wi pe awon raja ni
1: beni awon awon ton ba won raja ni sugbon mi o fi be da won mo dada sugbon ara awon eniyan na lo ma jin
2: e da gbo mo se fe mo pa awon ton ba mi raja lore pe emi na bi temi e ba ra awon omo mi ato e le da kan kan yato tori wa ba won gbele lato mo odun meta ni mo ti gbawo kin to bi mo fun baba e ga ko se to ma pe mi ko mo bi igba to ju po gbon mo ga ye mo pe mi ko mo bi po ni ya titi e awon to re pe te mo ti mo lo so hospital wọ́n ti sẹ́kọ́ ẹ̀ kan ṣe fún kò rí wọn tọ́ka o àbúkọ́ tí mo rúkọ mi wá sọ́dọ̀ yín ẹ sànú mi o ọlọ́run níbi orúkọ tí yín náà jẹ́.
0: Bàbá Ìṣà ọ̀rọ̀ rí ẹ gbọ́rọ̀ lánàá ọmọ yín ọmọbìnrin tẹ̀ ń wò yìí sọ́mọ yín ni.
3: Ọmọ mi ni.
0: Tọ́ ẹ sì ti gbọ́ gbogbo ohun tó sọ pátápátá.
3: Gbogbo ẹ̀ mo ti gbọ́.
0: Ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kò sẹ̀ yín. O ma n fi n toyin leti ṣugbọn e ki ko bi ara si ọrọ ohun e ifowo pataki elori
3: bẹẹni best to ko o gba to n dagba diẹ diẹ ojo to gboran daada te ba ranṣẹ kia o ti lo o ti de en to je bi iya re na n gba to na bi mo ojo ma rin re o kan ya ni to pe bi ọdun mẹwa iya re ba di o wa wo mo ora fóònù fún ọkọ̀ nípa ìyá rẹ̀ òsè ń bí ni ẹgbẹ́ ìyá ìwádìí ìjókòó ni àwọn òbíire kan wà tẹ́mi nǹkan bámọ̀ bí ìyá rẹ̀ fún ara mi torí pé lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ ti dé tó ti ra fóònù fún ni ìwà rẹ̀ ti change abúrọ́ṣì fọyín wá ó lè lọ bí alẹ́ kan àárọ̀ kan gbọ́mọdé mo ti sọ̀rọ̀ mo ti nà ó ti sú mi nítorí ẹ̀ ni mi ò ṣe mọ tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí torí pé irinkurin tiẹ̀ náà pọ̀ kẹ́yìn kankan tó ṣẹlẹ̀ ni yóò ti kí fóònù mọ́lẹ̀ tá ló ń pè yóò ní ìyá òun ló ń pè òun rojọ́ fún bẹ́ẹ̀ wá kọ ní ìrìnkúrin ní o kò yé èmi ṣùgbọ́n òun mi kí ìyá rẹ̀ náà wà lórí ìjókòó kábí láwọn béèrè kan.
0: Bàbá Ìṣà ẹ má bínú o ibi tí mo fẹ́ lọ yìí ìyá Ìṣà arábìnrin tó bí ọmọ ẹ̀ fún yín kí ló fa ẹ̀kọ́ sílẹ̀ láàrin yín méjèèjì.
3: Ṣé rí ìyá rẹ̀ ìbéèrè tẹ ìbéèrè yẹn ìbéèrè tó le ni tó ì jẹ pé ó mi kó jẹ pé ìyá rẹ wà lórí ìjókòó kí tó mọ dá ìbéèrè tẹ ìbéèrè lọwọ mi torí pé ìyá rẹ yìí tá a sọrọ nípa ẹ tó ń bá ń wá olórí olójúkòkòrò àti àìnítẹlọrùn obìnrin òun. Ibi tí ojúkòkòrò yìí bá dé kẹ ẹ jáde kẹyìn rí báàgì pé báàgì yìí ó wù yín ẹ fẹ́ rà fún ìyàwó yín kẹ ẹ rà fún yóò tún mọ sọ fún yín pé ṣé báàgì ẹgbẹ̀rún márùn lórí rà fún mi àwọn ẹgbẹ́ rẹ ra báàgì ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fún ìyàwó wọn tákùwárò ìjókòó ni nígbà fún àwọn apẹrẹ bíi méjì mẹ́ta nítorí pé ojú níbi tí ìwọ ojú kòkòrò àti àìnítẹ̀lọ́rùn tó bá dé ó wà ní ilé tèmi nítorí àìnítẹ̀lọ́rùn yìí náà ló ti fi ń gọ́kùnrùn mí lọ. So nǹkan tí mo kàn ṣáàlì sọ náà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ púpà tó ti kì sọmọ rẹ̀ nú torí pé ọmọ pera wọn dákun ìyá rẹ̀ jẹ gbáà ọ̀nà wa mú wa àìnítẹ̀lọ́rùn lọ́kùnkúndùn.
0: Tó ẹ ṣeun Aisha ìwà àti mọ̀mọ́ ẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa.
1: A máa ń sọ̀rọ̀ náà lóòótọ́ a máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wa náà yẹn fi bẹ́ẹ̀ ṣe ìgbà mí nǹkan tí bá ṣe pè wọ́n gan-an ṣe nǹkan lọ́wọ́ àyè fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ títí.
0: Ẹ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sórí ohun tí òun sọ yìí gbogbo ọmọ Nàìjíríà ní gbọ́ níbi tó sì wà yìí èyí pa irọ́ ọ̀rọ̀ tíwọ náà ń sọ ọ̀rọ̀ rẹ ò fẹ́ lọ tààrà mọ́ ìyàwó bàbá rẹ ohun tí wọ́n ń sọ ń pa rẹ bí ẹni tí ìrìn rẹ ò mọ́ ni ìwọ náà ti ní boyfriend. So ti ní boyfriend.
1: Mi tí ni olóòtú.
0: O tí ni boyfriend.
1: Bẹ́ẹ̀ni.
0: Tá a bá wo fóònù ọwọ́ rẹ wọn àní rí nọ́mbà boyfriend yẹn bẹ́ẹ̀.
1: Bá wá sá ẹlẹ́rí kankan bẹ̀ ṣé gbogbo ohun tí dádì mi àti mọ́mì mi sọ ṣe rí n wo ọlọ́run ni ó ṣàdá èyí tán sọ pé mi àti mọ́mì mi pé à ń sọ̀rọ̀ èmi àti mọ́mì mi ò yẹ à fi ń sọ̀rọ̀ gba mi nkan ti ba pe won gan ma lawon busy na e bi be so lo ton ra fun fun mi pe tori kawon anfani kawon kawon le ma ri mi pe boya tawon ba fe gbohun mi won ni fun to get fun mi ko se pe boya mo jo mi so ni rin ya ibi ton ba ran mi lo na mo ma nlo
0: abe fe oro
3: baba
0: omo obirin yi iwo lori ni ijejo to si fi oro wa lenu wo
3: be
0: o to leyin kan ta ro po nsele
3: ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ń yà mí lẹ́nu pẹ̀lú èmi náà ṣe ń gbà.
2: Olóòtú ẹjẹ mọ̀ bí ṣe rí ọmọ yìí kò lọ léwe kan jáde láago méjì kó dé láago méjì rí o bí ó dé láago mẹ́rin ni ó dé láago márùn-ún ojoojúmọ́ ni sísà máa ń bẹ̀ ń wò kíkọ.
0: Ṣé bí wọ́n ṣe sọ ṣé bẹ́ẹ̀ náà ló rí?
1: Bẹ́ẹ̀ kọ́ lórí wọ́n pa ọmọ mi ni bẹ́ẹ̀ kọ́ lórí.
2: Àwọn àbúrò rẹ̀ ń bẹ́ lé tó lè sẹlẹ̀rí rẹ̀ o. Àwọn àbúrò rẹ̀ mẹ́ni tó lè sẹlẹ̀rí rẹ̀. Ṣùgbọ́n láyé kó bá fẹ́ lọ ọ̀dọ̀ yẹ kó pè bàbẹ́ kó mọ lọ kọ́ mọ́ bèmi lórúkọ jẹ́ o. Kọ́ mọ́ bèmi lórúkọ jẹ́ mo tó mọ̀ mọ̀ ṣe mọ́ báyìí o. Gbogbo ara rẹ̀ yàrá
1: àdúgbò
2: ẹ̀ mo tó mọ̀ mọ̀ ṣe mọ́ báyìí látọmọ ọdún mẹ́ta kẹ́ mọ ọdún
0: Aisha
2: bi se nsoro ko le soro gerege in lohun
0: so
2: rindirin
0: Aisha je n bi o le re bere yi se odo baba re to wa o ti su o
1: kin se ko su mi na kin se ko su
0: kin se ko su o na bo to tin su o bo abi
1: be ni olotu
0: ni bo lo wa fe mo bi bayi
1: odo dadi mi na ma wa sugbon iyawo won na ni ìyàwó mi sọ pé wọn ò mọ ṣe ṣùgbọn tí n bá gbégbá wọn máa ní mi ò mọ gbé kò sí nǹkan tí n bá ṣe
0: fún ọdẹ ló ṣe farabalẹ Aisha nígbà ní ọdọ ìyàwó ọjọ bàbá rẹ náà ló fẹ mọ gbé àmọ ìyàwó bàbá rẹ náà ni ṣé ohun tó ń sọ ni wípé kí bàbá rẹ ó lé ìyàwó wọn síta.
1: Èmi ò sọ pé kán lé wọn síta ṣùgbọ́n kọ́ bá mi bá wọn sọ̀rọ̀ kán dà mí mọ́mọ tán kán mú mi bí ọmọ wọn kó má máa ṣe bó ṣe máa ń ṣe sí mi.
2: Ọtọ́lẹ́mọ́ ọmọ bí ọmọ ọmọ báyìí. Tẹ wàṣọ tó wọ̀ sọ rẹ̀ wàṣọ tí mo wọ̀. Ṣáàkó nǹkan náà kò yín ṣe jù bá ń lọ.
0: Ta ni raṣọ fún ọ?
1: Dábì mi raṣọ.
0: Ìyàwó bàbá rẹ̀ ò raṣọ fún orí. Wọ́n ra nǹkan fún orí.
2: Àwọn ìmọ̀ ṣe mọ́ báyìí o.
1: Wọ́n ṣe wọ̀n bá gbára wọn náà.
2: Ìmọ̀ ṣe mọ́. Àwọn tí ti ń tàn. Àwọn ọmọ Yahoo ti ń tàn. Wọ́n fẹ́ tàn dáadáa ju rí ó ja. Gbójú rẹ̀ bá já
1: ájọmọ
2: bí ṣe ń lọ ìyá rẹ̀ náà
1: òun náà
2: dẹ́bi tó wà. Láti ìgbà tó tí ìyá rẹ̀ ti gbé lẹ̀ gbòpọ́dún mẹ́wàá mo tó fojú kàn yẹ.
1: Olóòtú
2: ẹ̀jẹ̀ kì í sọ.
0: Aisha ó ti tó bá
2: ó ti tó bá gbòpọ́dún mẹ́wàá.
0: Àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé mo mọ̀ọ́mọ̀ fi ọ́ sílẹ̀ láti lè jẹ́ kó o wùwà rẹ̀. Èmi náà ti rí àwọn kankan ní ìsìn o. Wọ́n ní wọ́n ń so báyìí òní èbú àgbà. Ìyàwó bàbá rẹ̀ rèé obìnrin tó sì jókòó yìí ó tó ọ bí lọ́mọ. Sórí pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ òun lòun fún wọn gbé lòun. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lòun dá wọn lóhùn. Ọmọ rí kan ṣe báwọn. Ìyá yìí ló mọ̀ gbé ọ láti bí ọdún bíi mẹ́ta tíyà rẹ̀ ti gbé ọ sílẹ̀. Ìyá rẹ̀ náà la ní kó wá lónìí òkú ráàyè. Ó sì gbọ́ wípé ọ̀rọ̀ ọmọ òun la fẹ́ sọ ń bì yìí a sì sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ fún un. Ó gbọ́ nǹkan tí bàbá ẹ̀ náà sọ nípa ìyá ẹ̀. Ó gbọ́ ìtí ìyàwó bàbá ẹ̀ sọ. Síbẹ̀síbẹ̀ ó sì ń sọ wípé ìyá yìí ò máa ṣe. Bí mo ṣe ń wọ̀ Aisha ojú ọmọ kan tó ó bẹ o. Mo sì mọ̀ wípé bíwọ náà ṣe wà yìí o ti ń ní àwọn kan ti ń tàn ọ́
2: pínpínpín.
1: Olóòtú
0: yìí láwọn kan ti ń tàn. Tó o bá sọ pé sóun gbọ́ àbẹ̀fẹ́ ọ̀rọ̀.
3: Ọ̀gá bóyá bọ́dì ní ń dì sí fún ẹ̀ ló fi ngbà tó jẹ́ pé òun náà ti rí bó ṣe rí yẹn tó sì rí ya ìbí ya ìṣe rí ó ti ń ríra rẹ̀ tán gbígbà pò náà ti dóbi.
0: Má jẹ́ bọ́dì ò dì sí fún ẹ o. Ọlọ́run lè fún ọ lẹ́wà kó fún ọ ní gbogbo nǹkan tí ẹ máa ń mú kí obìnrin kó mọ wò wípé òun náà kò sí bóun ò ṣe ń jẹ. Ọmọ ọdún mélòó ló pe ọjọ́ orí ẹ̀?
1: 14.
0: Ọmọ ọdún mẹ́rìnlá ló dàbí ọmọ ọdún 22 yìí. Mọ̀ jẹ́ kí bọ́dì mọ̀ jò dì sí ìfọ̀ ẹ̀ o. ninu oro momo yi won feran re o won o si fe o baje fun o won ni awon kan ba owi oro olohun gan so o ni omo ta n ba wi tin wa run ki yo parun ni o olohun yo parun o
2: mi o olohun
0: a tun kan si ya re abe fe oro
4: baba
0: a kan si ya re to Aisha
1: olutu
0: o ni lo lati lo sise lori ara re so ti yo beyin mama.

0: ṣe ìrántí ọ̀rọ̀ ọmọbìnrin yìí àti àwọn tọ́rọ̀ kan. Àmọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ yìí, àbí kí n tiẹ̀ kọ́kọ́ rán yín létí ibi tá a parí ọ̀rọ̀ ọ̀hún sí. Nígbà tí rí i pé kábàkàbà kébékèbé ó pọ̀ lọ́wọ́ ọmọ ọ̀hún, òun ló mẹ́jọ́ wá lóòótọ́. Àmọ́ nígbà tá a taná sídìí ọ̀rọ̀ náà, a rí i pé ọmọ ọ̀hún ó ní lọ́wọ́, ó sì tún dì. Ọmọ ọdún mẹ́rìnlá. Àmọ́ níbo ni mò ń bọ̀rọ̀ pọ̀? Àní kó lọ rè mọ́ gbọ́dọ̀ ìyá rẹ̀. Ìyá rẹ̀ náà wá sórí ètò yìí, àmọ́ dùn bó ti wò kó rí ni. Ẹ̀yin òbí, ẹ dákun ẹ mójútó mọ́. Bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè tọ́jú ọmọ, ẹ mọ̀ wulẹ̀ bímọ. Bẹ́ẹ̀ bá mọ̀ wípé ẹ ráyè tọmọ nínú ohun tẹ́ ń ṣe, nínú ìrìn àjò tẹ́ ń rìn láyé, ẹ mọ̀ wulẹ̀ bímọ. Ẹ ṣe dandan ni. Níbo wọ́n wa ọkọ̀ ọmọ ilé ìkúnlẹ̀ sí báyìí o? Ọmọ ọdún mẹ́rìnlá. Àìṣà wọn ló ti lóyún o, lẹ́yìn tí ìfojú mi rí.
1: Ohun tí mo fẹ́.
0: Àmọ́ ránṣẹ́ pé ìyá rẹ̀ náà tó wà lọ́dọ̀ rẹ̀ Lẹ́kọ̀ọ́ yóò wá o. Bàbá rẹ̀ yóò jókòó. Ọ̀rọ̀ yìí ò kan ìyàwó bàbá rẹ̀. Wọ́n bá tásìkò, bàbá lórí ọ̀fẹ́ rẹ̀ ń ṣe ojú òpó lẹ̀. Ẹ̀yin èèyàn ẹ bà wá dá sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí ń panilẹ́kún yeyeye ni. Bí ẹ bá gbọ́rọ̀ ọ̀hún láti ìbẹ̀rẹ̀, ẹ ṣáà gbọ́ ibi a ti pe bàbá ìyàwó bàbá rẹ̀ tóun náà sì wà ń bẹ̀. Àwọn ọmọ mi tọ́lọ́run bá ti fún wọn bọ́dì díẹ̀, ń mọ́ ń dì sí ìfò wọn. Àwọn bá ti wura wọn táwọn náà ti rí pé kí ló kò táwọn fẹ́ ní táwọn ìtì ní. Ọmọ yẹn bá dó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó bàbá rẹ̀. Ẹ rò pa àbúrò ìyàwó bàbá rẹ̀ ni. Nígbà rí ìyá rẹ̀ náà lóòótọ́ tí ìyá rẹ̀ yọjú sí wa. A rí pé ìyá rẹ̀ ló fi bọ́dì jọ. Tọ́ bí òun ṣe jẹ́ náà náà ọjà rẹ̀. Ẹ mú ti ṣèlérí fún arákùnrin yìí pé ọ̀rọ̀ rẹ̀ ń jù sórí afẹ́fẹ́ lónìí. Arákùnrin Tógò kan ni. Ó náà sáré tọ̀ wá, ó wá sórí ètò yìí o. Àmọ́ a lóore ọ̀fẹ́ láti pe ẹni tó wá fi ẹjọ́ rẹ̀ sùn náà. Ẹ gbọ́rọ̀ lẹ́nu gbogbo wọn. Tọ́ arákùnrin Tógò kan náà wà o sórí ètò kó tó dariwo. Kí ló gbé wá? Ọ̀yá ẹ jẹ́ ká gbọ́rọ̀ rẹ̀.
2: Friday, Amanifokosi, láti Tókù.
3: Ọmọ ìlú Tógò ni?
2: Bẹ́ẹ̀ni sà.
3: Yóò ti tó bí ọdún mélòó tẹ ti wà ní Nàìjíríà báyìí?
2: Láti 2009 mo ti dé Nàìjíríà, so ó ti ń lọ 17 years báyìí.
3: 17 years?
2: Tó mo ti dé sí Nàìjíríà.
3: Kí lẹ fẹ́ ká ṣe fún yín o?
2: So ọ̀rẹ́ mi kan ló sọ fún mi pa tó ń wá sí Nàìjíríà pé tí n bá wá ọ pé màá rí yan ìrànlọ́wọ́ gbà. So èmi náà wá try mo wá. So ọ̀dọ̀ yẹn tí mo wá wà pa tí mo dé ọ̀dọ̀ yẹn wá sọ pé ọ̀kara ọ̀lẹ́ mi fẹ́. So wá sọ pé tí n bá lo ọdún mẹ́wàá lọ́dọ̀ ẹ̀ kó tó di pé mo máa ra ọ̀kara fún mi. So lẹ́yìn ìgbà tí mo lo ọdún mẹ́wàá tán to mo nu mo fe ma lo pe okara to fe ra fun mi ko wa ni ah pe o ma need lati duro si so gba ti mo duro fun osu mefa si o tun ma bere wa ni ah pe won ti ra pe ma su duro si na mo fi wa pe ke sanu mi ke gba eto mi fun mi lodo won
3: tin ba gbo yin daada ore yin le so wi pe o mo yin wa si Nigeria bi be ko
2: be ni sir
3: o de so wi pe be ba ti de Nigeria e ri eni ti o ran yin lowo
2: be ni sir
3: e wi wa te wa si Nigeria ise wo gan le yi gan wo wi pe be ba de Nigeria fe mo se
2: eh ese temi ti e ro pe ma ko se ni pe bia tori wo ko so fun pe omodo ni ma se ma so fun pe mi lo si omodo pe okara lo wu emi si so wa ni kin wa pe to wa je okara lo wu mi se pe o mo yan kan ti o mo yan kan wa sodo pe gba to lo odun mewa ko ra kara fun pe kin wa tori mi fu wa
3: eni te so yi ise ke lo hun se nti
2: on ta moto part moto lo nta
3: part moto lo nta
2: be yin sir
3: ki wa ni adehun to jo wa laarin
2: gba ti mo dodo won adehun to wa laarin won pe o so pe ti ma lo odun mewa lodo hun ko to di pe hun ma ra kara fun mi mo re ni mo ti gbo sa gba ti mo lo odun mewa yen pe tan ti mo so pe mo ti fe ma lo pe okara to fe ra fun mi po o wa ni ma need lati duro si yẹn ni oko aye mi ma ni suru ma duro fun osu mefa se leyin osu mefa yẹn mo tun bere pe ah mo ti se tan mo fe ma lo pe mi fe duro mo lo wa so pe ohun le ra nkan kan fun mi mo mo fu wa pe iyan kan wa ju radio yi ni mo fu wa pe ti ma wa ma re ranowo gba mo fu wa
3: ise kini eyin ba eniyan se
2: and mi je bi ses boy tori ilu o ma supply green ni to ma fe supply emi ma telu moto lo ma ko sunu moto ma telu moto yen lo a le lo njo marun njo meta ko diri pe ma para wa si kini to ebi de ilu orisirisi la ma supply si
3: o si ti ni adeun pelu yin pe leyin odun mewa ohun ro kada fun yin
2: be ni sir
3: odun mewa wa pe o wa tun ni ke duro si
2: be ni sir
3: kini nkan to so ni pato
2: iyan o wa ni pa to pe ko ma tu duro si ku gbe odun mokola ko osu mo ti lo osu mefa se pe kin ko lo osu mefa to ku ko gbe odun mokola ko to di pe mo ara kara fun ma ni emi o le duro mo
3: nge ti wa si ikanni wa te ti wa sori eto yi gbogbo en ta ba n fi eto re dun ise to don gbele wa lowo ni lati ba gba eto re pada arakunrin te n so yi se eni phone number re
2: bẹẹni sir
3: fun mi ni phone number rẹ a pe tori pe won ni agbẹjọ ẹnikan da agba osika ni a pe ona yo yọju si wa ohun to ba fa to fi je wi pe ejo ni adehun to ba wa lori ijoko ohun te so e lo so loju e
2: bẹẹni sir ma so loju won sir
3: o si da

0: ẹ dákun kí là ń wúrú wà báyìí fún náà o. Ìgbà tí èèyàn sìn ọ́, ó dìde ọdún mẹ́wàá. Ọdún mẹ́wàá yìí ṣe àsìkò tó kéré mọ̀nà. Complete 10 years. Ẹ dákun ìka làwọn kan. Pẹ̀lú àdéhùn wípé bó bá ti sin gbà ọdún mẹ́wàá tán, ó rọ̀ ká dà fún. Ẹyin òun fún lóúnjẹ lóòótọ́. O nínú ọgbà rẹ ní ń gbé. À ń so what? Èèyàn ṣiṣẹ́ bí aláàárù lábẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ bá sì rárákùnrin tá à ń sọ yìí náà. Ọmọ ọdún mélòó lòun náà? Àìbọ́lọ́hun bá ṣàánú ẹ láyé tóun fi tan ewúrẹ́ jẹ kànú àwo tán gan-an. Ẹ̀wọ́n mọ̀ gbàgbé pé bíríbírí láyé ayé èyí ń yí ni. A lọ a sọ fún ọ pé ẹn tí wọ́n ń wò bí ẹn tí ò jẹ́ nǹkan lónìí kò lè jẹ́ nǹkan bódò la. Mo ti rí rí. Ayálégbé tó náà kọ́ lè pẹ̀tẹ́ sí. Ẹn tó sì ń gbani sílé tó náà padà ayálégbé kiri. Ẹn kí ni ò lè ṣẹlẹ̀ láyé? Wá sìn ọ́ tán, oní kò ní lọ mọ́ kó máa sìn ọ́ ni. Àyà tó bá jẹ́ pàdé òǹtẹ́ ẹjọ́ ní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nu pé kó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sìn ọ́, ṣe bí àbá ti mọ̀ pé ó ti wà nù àdéhùn. Wá tásìkò tó yóò gbòmìnira oní òní lọ. Sọ. Àwọn èkú fẹ́ gbọ́rùn nǹkan báyìí. Tó wá mú mi gbé ìgbésẹ̀ pápápá ni pé ìyá wa kọ́ tó gò ní ẹjọ́ ìsọ̀rọ̀ rẹ̀ tipátipá ní fi ń sọ Yorùbá. Èyí ṣe ń bá mi ń sọ̀rọ̀ ẹ̀rù ń bà mí kéyìn ó mọ́ fòyọ́. Bẹ́ẹ̀ ni ṣan ní yọ lórí ẹ̀wọ̀n wọ̀n. Ó sì pupa fẹ́rẹ́fẹ́. Àmọ́ orí ti gbẹ. Wọ́n ti lòdó. Ìkà làwọn kan láyé o. Ó ṣiṣẹ́ ọdún mẹ́wàá pé kóun náà lè lọ́kadà kóun ò fi mọ́ gbèrò. Lọ́nà láti máa wá nǹkan jẹ. Give us our daily bread. Ǹjẹ́ kó parí iṣẹ́ rẹ̀ kẹ́ ẹ gbé ọ̀kadà bàjáàjì fún? Nítorí yìí bá bẹ̀rẹ̀. Ó parákùnrin ọ̀hún ó fún mi nọ́mbà rẹ̀ yọjú sí wa. Ó fún ní ọjọ́ gan pẹ̀lú. Ọba yọjú sí wa, ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹni báyìí mẹ́jọ́. Ó gbọ̀ndé ní ṣìgàṣìgà. Nígbà mo ti fọ̀rọ̀ ẹ̀ làwọn tó yá fi lọ. Àlọ́ lọ ò fẹ́ ká máa yanra wa jẹ́. Ọba rẹ lòmíì tó dákẹ́. Tó ń halẹ̀. Àtọ́ra dákẹ́ tí ń wọ̀. A máa lọ fojú dí. Àgbá ò fìfo ní máa ń dún o. Ọba rágbà tó lomi inú bìbìbì ni ó máa ṣe. Ọba rẹ́nìkan tó jẹ́ǹtù mọ́ fojú dí. Ọba rẹ́nìkan tí ń ṣe bí ẹni tí ò lè jẹ́ kọ ewé kan tán mọ́ fojú dí. A pè ó yọjú sí wa. Tọ́ kí ló rí lọ́bẹ̀ tó fi gàrò ọwọ́ o. Ó ní dáre ló kọ òun ẹgbọ́n rẹ̀ lẹ́nu dáre o.
1: Mo dá yín dúró.
0: kì í ṣe ta fojú di o a ní àwọn nǹkan kan èyí tá à ń ṣe lọ́wọ́ ni tọ́ arákùnrin Friday ìwọ náà súnmọ́bi àwọn Yorùbá bọ̀ wọ́n ní ojú báyìí òun náà ni ọ̀rọ̀ wà tọ́ arákùnrin ẹ bá wa dárúkọ yín.
1: Lórúkọ mi ni Dáre Ọlárewájú.
0: Mr. Dáre Ọlárewájú. Arákùnrin Friday yìí ṣé ẹ mọ̀?
1: Bẹ́ẹ̀ ni mo mọ̀.
0: Báwo ló ṣe jẹ́ sí?
1: Ó jẹ́ ọmọ ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ mi ó lè jẹ́ ọmọ tó da tí mo nífẹ̀ẹ́ sí. Torí òun nìkan kọ́ ló wà nbẹ̀.
0: Ọmọ tó da.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó da sí yín gan.
1: Bẹ́ẹ̀ni. Tábà ní parọ́.
0: Tọ́ àmọ́ ó mú ẹjọ́ wa o. Ó ní ẹyan òun jẹ. Báwo ló sì ṣe sọ̀rọ̀ òun? Ó ní láti bí ọdún bíi mẹ́wàá lòun ti ń bá yín ṣiṣẹ́ báyìí. Nígbà tó ń dẹ̀dẹ̀ ọ̀dọ̀ yín, àdéhùn táwọn jọ ní ni wípé kóun ṣiṣẹ́ ọdún mẹ́wàá. Lẹ́yìn ọdún mẹ́wàá ẹ ra ọ̀kadà fún òun. Ó ní ọdún mẹ́wàá ti pé òun béèrè wípé ọ̀kadà tẹ ní ẹ fẹ́ rà fún òun kọ. Ẹ tún wá ní kóun ò dúró díẹ̀ sí. Ó ní lẹ́yìn ọdún mẹ́wàá òun tún ti ṣe oṣù mẹ́fà. Níbi oṣù mẹ́fà tó wá pé òun náà ti fẹ́ máa lọ. Ó ní ẹ tún ní kóun ò dúró sí. Ó lóun ò sì lè dúró mọ́ torí pé òun náà fẹ́ lọ gbèsè fún ayé òun. Agbẹ́jọ́ ẹnìkan dá àgbẹ̀ òṣìkà ni wọ́n máa ń pè Mr. Dáre, báwo lọ̀rọ̀ ń ṣe jẹ́?
1: Òótọ́ ni. Nígbà tó dé, a jọ sọ̀rọ̀ ọdún mẹ́wàá. Nígbà tó ọdún mẹ́wàá dẹ́pẹ́ tó tọ́, ṣùgbọ́n nǹkan kan ló ṣẹlẹ̀ ní táìmù yẹn tí mi ò fi lè ṣe fún. Mo wá ní kó ní sùúrù pé kó ní sùúrù díẹ̀ sí. Nígbà tó dé ní sùúrù díẹ̀ tó tún wá bá mi pé ó yá òun ti fẹ́ máa lọ. Ṣé ẹ mọ̀ pé táìmù tá a jọ sọ̀rọ̀ ní ọdún mẹ́wàá sẹ́yìn. Kọ́ ni wọ́n ń ta ọ̀kadà tá a sọ ní ìsinyìí. Ẹ̀yin náà gbogbo owó gege tó ti gùn lórí. So mo ṣe wò báyìí pé kó tún fún mi ní táìmù díẹ̀ sí pé kí mi kàn tiẹ̀ fi gádà gbogbo ẹ̀ jọ. Tó bá dẹ̀ ti pé tí mo sọ pọ̀ ọ̀kadà ṣùgbọ́n nǹkan tèmi tún wá ní fún gan ju ọ̀kadà lọ. Ẹ̀yin náà mọ àwọn ọmọ wọ́n ṣe ń gbọ́ ọ̀kadà tán kán lápá tán torí ìfẹ́ tí mi ní tèmi ṣe ní kókó ní sùúrù. Pé tó bá ní sùúrù tí mo fẹ́ kóun náà wà láyà rẹ̀ kó mọ ní ṣọ́ọ̀bù ni ju ọ̀kadà tó ń fẹ́ bàbá tó dẹ̀ tó pọ̀ dandan ọ̀kadà ló ń fẹ́ mo ṣe ní kó ní sùúrù díẹ̀ fún mi kí n fi kó owó jọ. Tó bá dẹ̀ yà máa gbé ọ̀kadà fún mo nǹkan tí mi ò dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tún ti gbé ọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ orí afẹ́fẹ́. Òótọ́ ni pé mo mú adẹ̀jọ́ sọ ọ̀rọ̀ ọ̀kadà.
0: Mr. Dáre, tí mo bá gbọ́ ọ̀rọ̀ yín dáadáa, nígbà tẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ohun tẹ́ ẹ sọ síwájú ni ò ní jẹ́ kí n gba ibi tẹ́ ẹ parí rẹ̀ sí gbọ́. Ẹ ní ẹjọ́ sọ lóòótọ́ wípé lẹ́yìn ọdún mẹ́wàá ẹ ó ra ọ̀kadà fún. Àmọ́ iye tí wọ́n ń tọ̀kadà nígbà tẹ́ ẹ jọ sọ̀rọ̀ kọ́ ni wọ́n ń tà ń sìn pé owó ti gorí ẹ̀. Nígbà tẹ́ ẹ wà á fulẹ̀ ọ̀rọ̀ yín. Ẹ ní ẹ létò fún ẹ fẹ́ ṣe àwọn kankan àtàwọn kankan fún. Mr. Dáre, ẹ jẹ́ ká gbọ́rọ̀ wípé ẹ fẹ́ ṣe nǹkan kan fún arákùnrin yìí sílẹ̀. Èmi àti ẹ̀ á ti jọ sọ̀rọ̀, ó sì ní ohun tó fẹ́. Ó ní àdéhùn tí ẹ ṣe pẹ̀lú òun. Òun fẹ́ kẹ́ ẹ ṣí kàdéhùn. Ọ̀kadà gangan òun lòun fẹ́ gbà. Ìgbà wo lẹ fẹ́ ra ọ̀kadà fún?
1: Tó bá lè ní sùúrù kó bá mi ṣe oṣù mẹ́fà sí bóyá láàrin ìgbà yẹn owó àkàdà yẹn ti pé màá lè kó fún kó máa lọ. Ó ní sùúrù oṣù mẹ́fà sí.
0: Ó ní sùúrù oṣù mẹ́fà. Ọdún mẹ́wàá lẹjọ ṣàdéhùn. Lẹ́yìn ọdún mẹ́wàá ó ti lo oṣù mẹ́fà sí. Ẹ tún wá ní kó tún lo oṣù mẹ́fà míì sí. Kí ni ìdánilójú pé tó bá lo oṣù mẹ́fà tán? Ẹ tún ní kó tún lo oṣù mẹ́fà míì sí.
1: Kò lè sí. Kan tó jẹ́ kí oṣù mẹ́fà láàkọ́ yẹn kó rí bẹ́ẹ̀ ni pé mo sọ pé mi ní ṣe ọ̀kadà ni mo fẹ́ gbé fún. So mo wó nǹkan tí mo fẹ́ bá ṣùjọ àpọ̀ ṣíṣọ́.
0: Ẹ dàbí wípé ẹ fẹ́ bá sun nǹkan kan jọ. Ẹ fẹ́ bá tó nǹkan kan jọ. Ẹ má bá sun nǹkan kan jọ. Ó ní ọ̀kadà lòun fẹ́. Àdéhùn táwọn jọ ní kẹ́ ẹ bóun ṣìkà rẹ̀. Arákùnrin Friday, wọ́n ní kó tún lo oṣù mẹ́fà sí. Lẹ́yìn oṣù mẹ́fà wípé àwọn ó gbé ọ̀kadà fún ẹ. Ṣé o fara mọ́?
2: Ara èmi ò fara mọ́.
1: lẹyin osu mefa e mo fe ma lo mi duro mo
0: o duro mo
1: be ni sir
0: o fe ma lo
1: be ni sir
0: won ni awon eto kan fun o so fara mo
1: en to wu mi lokan temi ni adehun ta jo se ni le mi tele so mi fe kan se nkan mi lẹyin ti ba gbe okara fun mi o to ba o kun o se dada fun won ba ba fa fun mi ni nkan de ma gbangba yin won to wa se fun mi mo fe
0: to se ti gboro lenu e Mr. Dare igba wo le fe gbe okada re fun olohun lo osu mefa mi mo
2: boya to ba ko ni suru di pari osu yi osu karun yi ti osu marun ba fi to osu ile ma fi pari ma a te lowo tin to ye ko so pe okada lo nfe ohun o fe nkan mi lagbara lowo olohun osu ta ma to ma tenu bodo yi a te lowo
0: me la wayo
2: be ni osu karun yi a te lowo
0: 2026
2: be ni kolon so wa ju gba na lo
0: gbogbo omo nigeria lo ngbo yin o ko to dariwo on le to yo
2: ko si wala olan so agba na lo
0: a jo so ni to be inu bi bayi awo fe wala a fariwo oro to ba ti dodo wa a fe ko di wala a fe ko dariwo awa a lodi si ke eyan ma fi eto eyan ke eyan ma fi don e ti soro ni isin ejele nje yi gbogbo omo nigeria lo si ngbo yin o pe ni pari osu karun odun 2026 ita wa yi e gbe okada re fun se be ni abi beko
2: ko si wala be ni ma gbe fun gbo to emi nkan to je ko di bayin ni pe mo ro pe mo fe sugba to so pe okada nikan lo nfe ko si wala o kere nkan tolorun le se
0: o ti so osu mefa si ki le fe se fun pelu osu mefa to se si
2: eh ko gba to so pe okada lo nfe okada a te lowo
0: ki le se fun o ku ti so osu mefa si abe fe yan je ni odun mewa lejo ladehun pera okada fun e da duro osu mefa si bo ba tun se osu karun yi tan yo tun di osu meje to tun ti lo baye ki le se fun si
2: emi ati ojo so oro owo osu so ye yin odun mewa lajo so
0: odun mewa lejo so
2: odun mewa de ti lo so gba to wa nkan ti mo tun ro ko mo le se fun ni pe ti ma ti gbe okada fun ma fi nkan kan le lori fun
0: e fi nkan kan le lori fun
2: gege bi owo ajemonu sa
0: bi mo se nri yin mo ri omo lo abi ni yin e si ni se nkan ti o bo omo lo abi yin je e dakun tori olohun arakunrin yi mo mo pe omo lo yoruba ni abi fe ko
2: be ni
0: ohun si re togo lo ti wa e mo jo dabi wi pe a fe fi eya tori pe wa ba wa nile yoruba wa awa

0: ṣe ẹgbọ́rọ̀ ẹ̀yìn ọmọ Nàìjíríà. Ẹgbọ́rọ̀ lẹ́nu Mr. Dare. Ẹ òhun òhun o, ìgbà táwọn jọ sọ̀rọ̀ kádà níbi ọdún bíi mẹ́wàá sẹ́yìn. Nígbà táwọn ó wà sìkò yìí, ọ̀kadà ti gbówó lórí se. Ṣé bísínẹ́ẹ̀sì ti ń ṣe lásìkò ọ̀hún? Ṣé iye owó ti ń ta páàtì ní ń ta lásìkò yìí? Àwọn èèyàn ṣe bẹ̀rù Ọlọ́run báyìí ná. Ẹ tó bá wá tiẹ̀ á kówó ọ̀hún náà fún bó ti ṣe jẹ́jẹ́ ṣèlérí fún lásìkò náà, ṣé iye ọ̀hún ni ó padà fi sóhun tó rọ̀ ọ̀kadà? Ẹ máa já bẹ̀rù Ọlọ́run. Ogún alágbàṣe ó mọ̀ tọ́ fún un.
1: Ìgbà mi la ṣe fún fẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe.
0: Ọwọ́ ẹ̀ ń rú gọ́gọ́ lónìí. Àágùn ẹnìkan ló sì ń lò. Bá àágùn ọ̀hún bá gbẹ, òrọ̀wọ̀ ẹ̀ ló ti sún òun, òun ò ṣe mọ́, òun ò ṣìnrú mọ́, òun á ṣìnrú kóun ò lè jẹ́ èèyàn ni. Ẹja mọ̀ ṣe rere o. Ẹ̀yin tẹ̀ ń pè mí, wọn ò ní lè lórí ọ̀fẹ́ láti gbépè lálẹ̀ yìí. Ojú òpó ní ṣẹ́jú. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa, Ọlọ́run ní pa ní ìfẹ́ wa, kódà ìṣò ní pa. Lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹjẹ́ ń fi nọ́mbà mi síta. Bóyá wọ́n yin ẹ̀yin náà jẹ́, wọ́n fi ẹ̀tọ́ yín dùn yín. Ẹ máa bọ̀ lórí ètò kó tó dariwo. Ọlọ́run ó bá yín gba ẹ̀tọ́ yín. Àwa kọ́ ò ẹ̀gbọ́ mi dáadáa, Ọlọ́run ni ó bá yín gbà á. Rán mi létí o, òní mo fẹ́ sọ̀rọ̀ nípa arábìnrin tí ó bímọ mẹ́ta. Àmọ́ méjì ọkọ̀ ta ló ní.
1: Nígbà wọn ṣiṣẹ́ alágbára.
0: Ẹ ọkàn ni tọkọ lé. Ẹja ṣẹlẹ̀ òǹdíjọ́ mẹ́jọ. Gbẹ̀gẹ́dẹ́ ti gbiná. Ọkọ̀ gbó ó tu tókè, ó fojú gbà á. Ẹ̀yin ta ló lè gbọ́rú ẹ̀ náà tí ò ní gbára ta. Àtijọ́ tó ti bímọ. Ó rò pọ̀ ń lọ ọmọ mẹ́ta. Ó ń tọ́jú ọmọ mẹ́ta. Ọkùnrin méjì obìnrin kan. Stephen ṣéwọ̀ náà lè gbarú ẹ̀. Alóhùn kọ́ ló ni àwọn ọkùnrin obìnrin tó jẹ́ second born nìkan tiẹ̀, first born, third born, ọkùnrin méjèèjì ọkọ̀ ọ̀ta ló ní. Báwo lọ́rọ̀ ṣe jẹ́ o, báwo ló ṣe rí lọ́jọ́ mẹ́jọ. Ẹ tún pàdé màmá Moranu gbà bó bá lọ́jọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè.
1: Ṣéṣà máa wò ní òye nìyàn.
0: Nọ́mbà mi rèé, ẹ fẹ́ polówó lórí ètò yìí, ká fi tiwa gbé tiyín lárugẹ. Kẹ́yìn náà ò fi tiyín, kẹ́ fi gbé tiya náà lárugẹ. Ìpolówó báyìí lágùn mú owó. Ohun tẹ́ ẹ bá sọ fáyé ni wọ́n mọ̀ pẹ́ ń ṣe. Ohun tẹ́ ẹ bá polówó ni wọ́n mọ̀ pẹ́ ń tà. Àyètò kó tó dariwo bẹ́ẹ̀ bá polówó lórí ètò yìí. Káàkiri àgbáyé ni ó ti mú yẹ̀sì Ọlọ́run bá ti sáìn sínú.
1: Gbogbo ìjọ Ọlọ́run.
0: Ẹ pè mí sórí nọ́mbà mi, èmi gangan ni wọ́n gbé. O ti gbọ́ Stephen, gangan, mo délù wọn. 08058816462. Ẹ ń wá báírò, taago mọ́kànlá ti fẹ́ lù. Ó yẹ sáré mu. Ẹ mú pépà náà. 08058816462. Nọ́mbà mi nu. Ẹ fẹ́ polówó ọjà. Ẹ fẹ́ àfìtì àgbé tí ń lárugẹ. Ẹ fẹ́ pè mí bóyá wọ̀ kan bẹ́lẹ̀. Wọ́n fọwọ́ lágbà yín lójú, wọ́n fẹ̀tọ́ yín dùn yín. Nọ́mbà kan náà tẹ́ pè sí náà nu. Tọ́! Ẹjẹ́ wa máa lọ lé ojàre. Ìyá Lawrence ti ń pè mí, ó ti bá ń dáná àmọ̀ lálẹ̀ láago mọ́kànlá. ama be o benin beshua teleshe a bena o. A fi inu banuje o wa ni ba inu banuje la si olodumare. E ninu le yi e ni ro gbe sonu bi o se bi omo o. Awon alaboyun le won ma biwere awon agan won ma towo alabosu. To awa o sa di anybody o Olorun oba mi oke la sadi. Eyin te n gbadura fun wa. E dakun e mo da ke adua o